0: bati ele ni o ora ero tele ni ti Joseph loruko je lo ya gba ti e tomo tomo ibi te wa yen o ma ha gan olorun yo faye gba yin ni gbangba rere
1: awesome talk everyday
0: all day acho akule o ba je awon ara bi oni gbogbo gbe pandale omo re lowo o adura to gba lori omo o ya wa ka awore yo se te wa gba gbogbo ore to nda lori omo loruko Jesus o ya o
1: this is Jordan
2: lori oko mi nu osu lo pe odun kan ton wa ninu ogun aisan
3: killer isan yen gan mama
2: won je baleton ni February
1: on social media Facebook Jordan105.5 FM Twitter Jordan105 FM Instagram Jordan105
3: so pe yawo bale lo nba ni soro
1: kabiyesi 5 FM Lagos listen on the go at www.jordan105 FM
3: oya
2: lati de igba yen lo ti wole sickness
3: Jesus
2: to se n pe ay pe won o ku bet won wa fe yi ota won lori a ma so bi gba ta ti wa n gbo prayer yen yes pelu baba labia ma ti dadu wa to ba ni kon se ba ma no ye dide enu e pe se ba e se ba awon mi agbadu asin asa ogun yen se
3: olohun alarada
2: be ni sir
3: ara o daddy ti ya
2: brain yen ti sise pada
4: o ti sise pada olohun hallelujah
3: lẹyìn tí ọlọrun mú wọn ládàá ṣé wọn pẹ sí tailẹ ni.
2: wọn ti padà lọ sínú ìlú tán gbé jẹbalẹ sí yẹn àwọn tó gbé wà bẹ àwọn yẹn ń talẹ kódà gan gbogbo bá a ṣe náwó wọn mú ₦1,000 wọn mú wá fún wa láti bẹ wọn sọ wípé àwọn ò talẹ ni ìjọ ta lọ sí ṣáìtì yẹn tá a débẹ a rí gbogbo olùbẹ yẹn wọn ti ṣe foundation wọn ti talẹ dáadọ wa láti máa béèrè pé àwọn ti ra bí wọn ṣe foundation bí àwọn ò rówó ìkọnu wọn wá sọ fún wa wípé ìgbà tẹ ẹ nálàáfíà lẹ tún fi padà wá sí oko pékin nínú àwọn tó wá tẹ̀lé wa ìyẹn wá ní olórìṣẹ́ gbéńgbọ mo wá ní balẹ̀ ẹ má sàn kankan àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí ló wá ṣẹlẹ̀ àwọn ọmọ mi tí wọ́n wá ń dìde tí wọ́n ṣàn fún wa lówó tá a fi tọ́jú wọn kò wá sí kankan mọ́ lọ́wọ́ àwọn ọmọ yẹn àti jẹ́ àti mú ṣọ́ọ̀bù tèmi náà ti parẹ́ kò sí kankan láàrin ẹ̀ náà ọlọ́run ṣàgbé ìrànlọ́wọ́ mi mọ ẹni yẹn rí bí mo ṣe ké tí mo ṣe first note sọmọ mi mo rò pé ló wá sẹ̀ǹdẹ̀ sí wúmà yẹn ìyẹn ṣá sẹ̀ǹdẹ̀ 300,000 sí mi pé kí lọ máa fi máa ní.
3: ṣé máa pàtẹ́wọ́
2: láì mẹ́ni yẹn rí ó wá fún mi lówó yẹn pé ká máa fi ṣiṣẹ́ mo fi débì ní jẹjọ láti jẹjọ tí mo ti wá wá síbi àwọn ọmọ mi tó gbé wà ní wọn náwọn tajà ńgbà tí wọn tajà owó yẹn mo wá tún rí mú pé ẹ lọ fi relé ìpadà àtúnjẹun láti jẹjọ yẹn
3: láti jẹjọ tẹ wá ẹbẹ sí ríta
2: bẹẹni sà
3: àwọn wá ń wá àwọn èèyàn wá ń rajà
2: tí wọn jẹ kí n wá tẹlẹ
3: ọlọrun tó dá ìgbà padà ẹyin tẹ ti lówó rí tẹ padà lówó sórí bẹẹdì ló bá wọn máa fò sókè ó yàbẹ sí lówó látẹrí lọ.
0: ọjọ́ sọ́dẹ̀ tó bá ti wọnú ṣọ́ọ̀ṣì tààrà báyìí èso ayọ̀ kánikóṣá ló mú lórí pẹpẹ lọ́fẹ̀ẹ́ àdúrà yìí lèmi àti ìwọ fẹ́ jọgbà lọ́jọ́ sunday wípé ṣé ọmọ tá a ṣe é lẹ̀ yìí o lọ́jọ́ tí èso ayọ̀ wá bá pọ́n àti ìwọ tó jọ wá àbúrò wa tó jọ wá kò ní kéré rẹ̀ nítorí náà ní ọjọ́ sunday gbogbo abí ya mọ́tò tọ́pátá ni àdúrà náà kàn bọ́lẹ̀ nídálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fákẹ́yẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o ọ̀rẹ́ ti tò ní gbogbo ènìyàn jákèjádò tó lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi lọ́kàn kò sí iye tó lè fi ránṣẹ́ bọ́lọ́run bá ṣe bùkún ọ̀tọ́ ni ìbàjẹ́ 2000 ìbàjẹ́ 1000 ìbàjẹ́ 500 naira ọwọ́ tó fẹ́ fi dá ọ̀rọ̀ yẹn ó yá tẹ̀ síwájú ó ní fọwọ́ ara rẹ gbé ọmọ ara rẹ sìn ọwọ́ tó tẹ̀ yìí wọ́n fi gbẹ̀tọ́ rẹ lọ́wọ́ àwọn ọmọ ọwọ́ tó tẹ̀ yìí ó tẹ ire o ẹ̀yin ara lẹ́ tó bá jẹ́ pé mo gbàgbé láti sọ ìfilọ̀ yìí ó yẹ kí n padà wá sí orí afẹ́fẹ́ kí n wá bí màá ṣe wá ti sọ kí ni ìfilọ̀ ìsọjí ọgọ́stù yìí náà ni níbi tí gbogbo abiyamọ yóò ti máa pàdé ní st michael stadium ní ọ̀tà aago kan ọ̀sán la máa pàdé fún odidi ọjọ́ márùn-ún gbáko inú ìsọjí yẹn láti máa pín ìwé bàbá alábiyamọ fún tọmọdé tàgbà òun làwọn ọmọ máa lò tààrà tán bá ti wọlé skul ṣé wọ́n rí àwọn àgbàlagbà iṣẹ́ wòlíì láfẹ́ fi ìwé yẹn ṣe náà gbogbo nǹkan mèrèmèrè tó fẹ́ ní ìkayọ̀ wá bá mi kọ́ sínú ìwé yẹn gbogbo nǹkan tó bá dàbí ìṣòro ìlàkọjá bá ń kọ́ sínú ìwé yẹn oní kọ́ńtírẹ́tì kan tó ń lé bá ń kọ́ ọbẹ̀ tó bá ní kọ́ńtírẹ́tì kan tó wù ẹ́ láti tírẹ́vù lọ bá ń kọ oṣù tó fẹ́ lọ sí tó bá ní oṣù

0: tó fẹ́ kọ́ mọ̀ rẹ̀ ó ṣègbéyàwó bá ń kọ́ síbẹ̀ iṣẹ́ wòlíì pọ̀n bẹ́lẹ̀ ni ó di ọjọ́ náà pẹ̀lú bárò tó fi kọ́ gbogbo ẹ̀ náà la máa pín òróró májèmó ojú ẹbí ẹyọ kọ̀ọ̀kan náni kọ́ fún abiyamọ kọ̀ọ̀kan rẹ́sì ẹwà gàrí gbogbo ẹ̀ náà ti ń ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn pẹ̀lú ọ̀rọ̀ ọ̀fẹ́ jésù kristi olùgbàlà a tún máa dáwọn èèyàn lọ́kọ̀ọ̀wò gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe ọlọ́run bàbá arábìyamọ o
1: ààyè ló wà.
2: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fáke Emmanuel ló máa gbé jáde First Bank.
0: A fi lé mọ́ o, a fi mọ́ bó ṣe mọ́.
3: Station for the boys for untroubled.

0: ṣe ọjẹ amata ọna la fun e o ni foju suku faragba awe sakolo bakolo baka kiri ọkan re yo bale o ti ko jade sinu ayo ayera ye loruko jesu akoko adu amujira yo jordan fm 105.5 between 4:16 am and 4:30 am every day ayo ni temi ti e lojojumo amen
1: ogo mani fun olorun loke fun gbogbo kan ti olugbo ti won gbo mi ka kiri gbogbo ile di agbalaye e o ma dupe lowo baba mi baba re eni to fun e lanfani en to ji esi mo ni alaye ti o je ko ti doku en ti o je ka ti o ja boleji ka re won na bo si bi pepe ku bere si dupe ko ma yin ni bi pepe re ma fu soke ni igba meso toto bo tin fu yen sele ma sele bo ba tin fu e je bi bi itoni yen ma fu ke baba mi arugbo ojo to je ko ri ojo ti ape lojo saturday to je jo isimi ta won kan fi isimi ninu ile ati gbogbo awon eniyan to ma ndi gbalo abise ma dupe bi won na tin dupe po ri ojo saturday ma yin ma fi ogo fun ma dupe fun baba mi to fun e lanfani kan ti o fe lo mi lati 1807 2026 ni gbogbo le to gbogbo mi bo se bi ori gbagbe re di ajo hallelujah nla meje ati ogun meje ka fi dupe lowo oni majemu bi won na tin dupe to yin bo wa tin gbaradi ma gba gbe pe a tun jo foju roju to ba tun wa gbogbo kan to ngbo mi nile bo tin gbaradi ma pe bi para poju mo sinu eto bo tin pe mi na ni wole yin te ti mo olari waju olagbe mi je pi anu ni morigba kini baba mi arugbo jo ni ka jo si tun jo so na aro ya mi ndi enu akuku re ja jo rin ajo mi ka gbo to ni majemu ni gbogbo kan to tele si mi na ti owo ya community bore baga joko re ya jori ni ajo mi ka gbon ti baba mi ni fun gbogbo kan to tete si mi na ni ti owuro oya
2: oya number 16 verse 25
3: Moses si dide o to datani ati abraham lo
2: o to datani ati abraham lo
3: awon agba israeli si tele
2: awon agba israeli wa tele e ma gbo o to datani abraham awon to tolo ni awon agba israeli ni wa tele yes
3: o so fun ijo pe
2: mo beyin
3: e kuro ni bi ago awon okunrin buburu
2: na ku lodo awon eyan kan to je eyan buburu mo bi ma je ki iji abi ki ibinu olorun wa si ibi te iwo na ku lodo awon eyan buburu yes
3: e ma se fi owo kan tin se ti won
2: e ma fowo kan tin se ti won
3: ki e ma ba run ninu gbogbo ese won
2: ke ma ba run ninu gbogbo na jawo ko ninu ese ma fowo kan buburu ku won ma ba run ninu ese oya
3: be ni won gboke lo ni ibi ago kora datani
2: ati abraham
3: ni agbogbo
2: datani ati abraham si jade
3: won duro lenu enu ona ago
2: won
3: ati awon aya won
2: ma gbo awon ati omo ati aya ni won duro nibi ago won yes
3: ati awon omo okunrin
2: ati omo wewe won
3: Moses si
2: bi pe
3: nipe yi ni eyin yo mo pe olorun ni o ran mi lati se gbogbo ise won yi ati pe emi ko se won lati inu ara mi
2: wa yes
3: bi awon okunrin won yi bi won ba ku bi gbogbo eniyan tin ku tabi bi wa ba si se be won wo bi a ti n be gbogbo eniyan wo
2: baba be won wo bi a ti ma n be gbogbo eniyan wo
3: nje oluwa ko ran mi
2: se gbo bi olorun ba be won wo ba ti n be gbogbo eniyan a je pe oluwa ko ran won won ti se buburu mo ni nkan kan de fe sele si datani kora ati abraham tori won ti se buburu niwaju olorun si mose eni ta ran a mo se won o ti se buburu bayi se o ti buburu enu ẹja kẹsẹ tó gbẹyìn sí ká parí ẹ
3: ṣùgbọ́n bí olúwa bá ṣe ohun tuntun tí ilẹ̀ bá la ẹnu rẹ̀
2: tó gbé wọn mi
3: pẹ̀lú ohun gbogbo tí ń ṣe tiwọn tí wọ́n sì sọ̀kalẹ̀ lọ sí ipò kú
2: láàyè
3: ìgbà náà ni ẹ̀yin yóò mọ̀ pé àwọn ọkùnrin wọ̀nyí ti gan olúwa
2: àbí tá parí ẹ̀ sí ni n tó bá wọlé láàyè bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àwọn ọkùnrin nílẹ̀ ìlànà tó gbọ́n mi lẹ́mọ̀ kí wọ́n ti ṣe búburú níwájú olúwa ṣé wọn náà ti ṣe búburú níwájú olúwa láàárọ̀ kí láwọn fi parí àtìrúmísókè torí ìgbàlẹ̀ mi àwọn kan njó wa ti dẹ́ ní ìgbàlá láàárọ̀ boy by Danny Bala, only a funny at all your fair. That is Danny Bala. Proverbs 28 verse 13. Only a funny by. That is Danny Bala. Yes?
3: And
2: it's
3: your boy, sir.
2: And it's your boy, sir.
3: You're sure.
2: Sugba.
3: And it
2: can't do your
3: own.
2: You're sure. Wọ́n náà fa yíyẹ fún Jésù kó gbà gẹ́gẹ́ bí olúwa tó dùgbà. Bí tá parí ẹ̀sìn ni níbi tá adé já lọ gbàdúwà. Wọ́n máa kígbe olúwa òkè wọn ló wà níwájú mi. Ó yá wà ní kó di pẹ̀tẹ́lẹ̀ ìwọ òkè tó ń bẹ níwájú mi lórúkọ Jésù di pẹ̀tẹ́lẹ̀. Ó yá dùà
3: má
2: pòrí àmàrúbíà rékè tó tó má má bló kátálí braboṣi líkàpá má nonéma àdúgbòdì ríkà tó tó lé ní gàbá braboṣi líkàbá ndòríà jésù olúwa wa wà má obi fi àdúà yìí aládùà ní ọ̀gá rí náà má kígbe olúwa fi àánú gbé ogun tó ń jà mí láti gbégbé mi wá fàánú gbé mi gbogbo yẹn yé jà mí mọ́ ó yà dùà má pétálé kátálábà. Ligadabalo eklebo elu prakotobi lagada le tatatata rigadob eplokotoba yesu oluwa wa
3: ame
2: amo afosoke evina ti jade ofa igbe we ni wa to da ogo mi duro evina ti jade oya dua
3: ma
2: le pradolobia li baba papa le kuka porobia mazuta adelia le gabote li probosh le kato diara inda prodose kalabosh le grado le ketotoba im brabosh yesu oluwa wa ame wokon agbara wo lokun le baba mi to nyo milen wama kigbe dragon ni shibu ni waju apoti eri iwa gba to kun le baba ile ya to o ya shibu le ko si ku adua ma pepa li brados le tatali gabarubia mazuka tabale le tobi adaleba rubia ato ezuka tabaya yesu oluwa wa amen lebeta deba bangbe omi lati ororo ati yo oruko yesu owo ina ko wonu bo ti ma lomi atoro ko pada wa je ki yanu to du ojo ri re lo ko farao o de ki olorun yesu luwa amen ka sam 3 ati sam 9 ibe lu gun yo wole pata pata ko wa to ka sam 56 o pada ni olorun yesu luwa amen da de ja joku nigeria bo ale ri agba
4: oruko mi ni Olanike Oloye ni like be last month mi ose yi so mu pe daddy bi pe o fe le egbon ko mi wa lati Manchester so daddy wa ni pe kini ka won se ba pe awon o si around mo na pe ejo pe ba ti le won wale ko si nkan ti a fe se o so de ti ni stay already so akomo bi oro yen se but a kan so pe awon fe le won so daddy wa ni pe kin wa si odo mommy pe kin sha yi lori pe ka ma toro fun wa nu pe awon meta kan ti duro bi pe by force by fire pe almost two pada wale pe won ti duro so that on Thursday ti mo wa daddy ni pe kin yi po church le meta ninu oju so mo ti wa pada wa ni Friday won be kin sha ma toro anu fun won mo si fọlọ pe to ba pe looto l'Olorun ko larin waju pe Olorun jo ma eko le egbon ko mi wale o pe daddy na de so pe daddy na ma yi ni ori pepe ipe mo a fi pe won mo fi be won fun anu pe ko lo njo pe ko lo ma iko lo won won le won wale bo mo a dupe lowo Olorun pe Olorun gba ogogo won le won wale o
5: e pate won fun je
2: kabisi Olorun egbe de Olani kan lale yi ti won fe le egbon ko e wa sile egbon bo ti pe mi mo ni mi o si lara ni oni ma lo le Oluwa lo ma yi bibiti awa iko Olorun ti ma yi lori pepe to ba ti yi megun ya wole o ni gbo nipa e mo ti mo se n ba yin soro ogun yen ma wole ma to yi lori pepe tan lori pepe anu ibe logun yen wole si ti o gbo eni yen wa ni lu ibo pa ni Manchester ti o saburu mo ameta ti mo lo duro bi dodo afi to ba wale amede ta ma loju ma ti olorun de gba gbogbo oku adenike fi n dupe ola adenike fi n dupe lori ise iyana ti jesu odubala se niyan ta ló lalú ìkúrita bẹ́ẹ̀ kọjá tí wọ́n wà nínú ìbò orí ọ̀fẹ́ tó lánìkẹ́ nígbà ẹ̀yìn náà lọ rí ìgbà gbogbo ayé yìí wọlé kẹwàá kẹ má rí mọ kẹyìn náà dẹ fẹrẹ ayọ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó dẹ̀ ti rí bẹ́ẹ̀
1: kò sẹ tó máa yí padà jésù olúwa wa amen.
2: Níbi tá a dún fẹ́ fẹ́ ní ẹjọ́ máa rìn tù lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún ní gbogbo ìgbà lọ́sọ̀ọ̀sẹ̀ sub number ni kò ti bá mi sọ̀rọ̀ bóyá.
3: 0803346-2861.
2: Ó máa gbára fún ẹ gbìyànjú kó tájọ fojú rí níwọ̀n sub number. Bákan náà gbogbo ẹ̀yìn tí ẹ fẹ́ wá sínú ètò yìí láàárọ̀ ilé pool of Bethesda ni aago méje ni ó bẹ̀rẹ̀ yóò parí ní déédéé aago mọ́kànlá lẹ́yìn náà fojú ojú pẹ̀lú wòlíì ọlọ́run tó ń bọ̀ gbogbo àwọn tó bá ní àìlera ló máa fara ojú ẹsẹ̀ bóyá o ti wà mẹ́ 20 years 15 years 30 years ìwọ náà lè jẹ́ ká máa gbé ẹ bọ̀ wẹ́ẹ̀lì kan gbé ẹ wá mọ́mí kó dẹ̀ sàn kó má padà sínú àìsàn yẹn mọ́ mo bí mo bẹ̀ lórúkọ ọlọ́run dípò wà nínú ètò yẹn kí ìwọ náà lè padà jèrè mo bí ní ayé kan tuntun wà má gbàgbé aago tí ó bẹ̀rẹ̀ méje ìpàyé aago mọ́kànlá ẹnìkan ní báwo ni mo ṣe fẹ́ débẹ̀ tó ń lọ yànnà pàjá bọ́ọ̀lù ẹni under bridge opposite yẹn ni wà fóònù sí níbo ló ń lọ lọ́pọ̀sìtì yẹn àárọ̀ kadà tó pọ̀.
1: Gbogbo ọkàn má gbàgbé pé program yẹn ṣe lọ lọ́wọ́ Thursday méje Sunday méje Wednesday méje Monday méje nílùú Ifọ̀ ó máa ní agbára Thursday méje ìwọ náà wà weakness yẹn yóò sì dára fún ẹ tó bá fara wọn lé ní àwùjọ fojú ojú pẹ̀lú wòlíì ọlọ́run tó ń gbọ́ àwùjọ fojú ojú yóò sì dára fún ẹ má gbàgbé.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ sátọ̀dé gbogbo èèyàn ẹ̀ ṣe kígbe bàbá mo gbé ọ̀gá mo ń kíyín tológun tológun mo ń kíyín tẹlẹ́sọ tẹlẹ́sọ òní ni ọjọ́ kejìdínlógún today is 18/07/2026 systematically oṣù náà kọjá lọ pastor dẹkúnlé epaphras wòlíì yín ni o ti ìjọ comfort life mission international ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite wema bank mọ́mí àti dádì ṣe ẹ lè ṣe láàárọ̀ yìí láàárọ̀ kùtùkùtù ní sátọ̀dé mo fẹ́ kẹ́ ẹ̀kan dìde ẹ wá síbi pẹpẹ yìí à ń lọ jókòó bẹ́ẹ̀ ni mo nawọ́ sí ọ bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè kí oní májẹ̀mú àánú kó jẹ́ kí ìdùnnú kó ṣubú lu ayọ̀ fún yín gbogbo ilẹ̀kùn tẹ́ kankankan tí ò sí lágbára ọlọ́run látàárọ̀ ìlọyọ̀ bẹ̀rẹ̀ sí sí níwájú yín ẹ mọ̀ ní sàṣetì ọjà gbogbo ẹni tó bá gbọ́ràn ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn tó ọkàn dìde tó sì ń bọ̀ níbi pẹpẹ rẹ ó jẹ́ ire tó ń bẹ nínú ilẹ̀ yìí and ìdùnnú wọn á dà sí ọ lágbada ìwọ àtọmọ ẹ bẹ̀rẹ̀ sí rọwọ́ mú n tó bá mú ọ dìde láàárọ̀ yìí wàá dìde láyé ẹ kígbe màá dìde láyé àwọn ọmọ mi náà ó dìde ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ ẹ jẹ́ ká mọ̀ mọ̀ lọ jókòó ẹ wá bá mi gbé orin yẹn sókè ẹ pé pastor mrs temitayo ẹ jẹ́ kí wọ́n mọ̀ gbóhùn sókè.

0: ìsìntàṣe ní ọ̀làyọ́ yàtọ̀ gẹ́gẹ́gẹ́ ní wema àti ní gbogbo sona church ìsìn agbára ẹmú mantu yín dání ẹnìkan lè wò ní mantu ìwé hankachifu white tàbí gbàdúrà wednesday méjì ẹjọ́ òpèlé kan ádà kan borí sáà nǹkan ní o tún sẹlẹ̀ ẹjá mẹ́nu kó mi bẹ̀ yẹn láti ìwọ òdù ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì ní gáràjì yẹn àwọn èèyàn wọn ń dúpẹ́ yìí bó o ṣe ń gbọ́ báwọn èèyàn ṣe ń dúpẹ́ lọ bí ó ṣe yí kan o 7 ni sáfíìsì àwọn ọ̀dọ́ àwọn youth for jesus 13-30 ó bẹ̀rẹ̀ and tó bá ti lè di 9 táwọn màmá àti bàbá ó bẹ̀rẹ̀ now ẹ wá gbọ́ gbogbo sona church náà láti ṣe bẹ́ẹ̀ engineer ẹ pe pastor iná káwọn náà mọ̀ bọ̀.
1: Gloria, hallelujah. Orúkọ mi ni Ọ̀sánjúẹ́mi Adéníyí. Firstly, I want to appreciate my father and the Lord fún ẹ̀kọ́ ojoojúmọ́. Mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run bá mi ṣe wọ́n ní arúgbó wòlíì.
2: Amen. Dáramọ́lá.
1: Actually, ó tóbi ni pé Ọlọ́run bless ìdílé tèmi náà pẹ̀lú ilé tuntun mi. Hallelujah. Bọ̀ gọ́gọ́ ni mo observe ní ọjọ́ kan bàbá mínísítà tán wọ́n mínísítà gan powerfully wọ́n ṣe wá mínísítà tán lọ́jọ́ ẹ̀ mo wá kú ẹ̀ mo wá délé mo wá pray prayer ẹ̀ wá dálé mo wá sọ pé olúwa lára àwọn tó ń se ọbẹ̀ tí ìjọ yìí jẹ ni mo wà nú ẹ̀ ọlọ́run gun ọbẹ̀ fẹ́mi náà mo pray fervently bàbá rẹ̀ ti kọ́ ọlọ́run prayer bàbá jẹ́ kó lọ pé kò sí ọmọ ọmọ ní ọ̀dọ̀ ọlọ́run bí àwọn ó ṣe jẹ́ ọmọ lọ́dọ̀ ọlọ́run ní ilé àti ẹ̀yìn náà ṣe ọmọ ní ọwọ́
2: ọlọ́run yé wá wòlíì káàkiri ọmọ gbowó rẹ ọmọ bí waste
1: and as God will have it ọlọ́run down prayer ọlọ́run fẹ́mi náà ní ilé tuntun mi.

0: ẹwọ́n tí pastor yẹn sọ dálé gbogbo ẹyin tẹ ń gba ọlọ́run gbọ́ fún ilé kíkọ́ ọ̀fẹ́ kí ọlọ́run kọ́lé fún ọ mo fẹ́ kọ́lé jésù ni mo kọ́ ilé fún ẹ̀dá mo fẹ́ kó dìde ò ń gba ọlọ́run gbọ́ fún ilé ó sì ń gba ọlọ́run gbọ́ fún ká ẹwọ́ bí mo ṣe tó yẹn àwọn ìyẹn ni mo fẹ́ wọ́n rúbọ ti àdúrà ìlàrọ̀ yìí gbogbo èèyàn kọ́ san ìdá mẹ́wàá wọn ẹnìkan ní kí n rú ẹ bọ ọlọ́run gbọ́ mú nǹkan kan kó fi mọ̀ọ́mọ̀ sàmì síra rẹ ká fowó rẹ polówó programu tọ́lá tó o bá wà nù wọn ẹ wá kúnlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ ní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mọ̀ọ́mọ̀ o tún fẹ́ kọ́ sí o ti kọ́ rí o fẹ́ gba ọlọ́run gbọ́ fún ká rẹ lọ́dún yìí o ń gba ọlọ́run gbọ́ fún ilẹ̀ ẹ kúnlẹ̀ mo kàn tún gbọ́ ẹ̀yin onífísà ẹ kúnlẹ̀ mo náwó sókè tó bá ṣe pé ti olúwa ní ilẹ̀ àti ẹkún rẹ̀ ìre tó ń bẹ nínú ilẹ̀ báyìí lolúwa wí lónìí ọjọ́ Saturday 18 mo ní kọ́ jáde fún wọn náà kó tó di December ipò ohun rere tó rò pé o lè gbéṣe kí ọ̀hún kọ́ yọ̀dẹ̀ fún ọ in the name of Jesus Christ account number church ní kẹ́ ẹrú àwọn ẹbọ yẹn sí 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyàn ọba sì wọlé ẹlẹ́lẹ́yìn 2017 4290 47 2017 4290 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ẹ̀ ní ó tún gbé jáde. Ìdá mẹ́wàá ni ọrẹ àkànṣe pé olúwa kọ́ nífìmí náà lálẹ́ fún mi lákà fún mi ṣé wá yọ̀ lẹ́nu kì í ṣègbọ́ bá tó rà kó tó mi. Ẹ jẹ́ ń pe àwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ̀yin náà wá kúnlẹ̀ ìṣètọ̀lá ò lè ní agbára ọlọ́run ẹnu máa ń tù méjì méjì á jókòó lẹ́kan á dà kan borí ẹnìkan ní fún kíni for favour fún ojú rere màá tún sọ nǹkan kan gan tẹ́ ẹ̀ tó ń gbọ́ nígbà bá dénú sáfíìsì ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kà lónìí á tún àwọn ẹsẹ̀ bíbélì kan mú á tún kà now ìwé ìsìnkẹ́ chapter 31 títí wọ 36 ẹnìkan ní sẹ́bí ńlẹ̀ pè ní jò ní ẹjẹ́ àtúnmú bẹ́ẹ̀ sí ìtọ́jẹ́ pa àgùdẹ̀ tí fẹ́ parí bíbélì náà ẹnìkan ní mo ti kọjá ẹ̀húngbà ẹ ti pè mọ́ bá bọ̀ mọ́ ká lọ́n tiẹ̀ á parí ẹ̀ sòtò rí àwọn tí ń bọ̀ lẹ́yìn lójú tó slow down báyẹn lágbára ọlọ́run ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹkúnlẹ̀ ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n gbàdúrà fún yín.
1: Níbikíbi tẹ́ ẹ bá wà arúgbó ọjọ́ o bàbá mi bàbá rẹ mo ní kó gbé ọ̀gá mo lo àdàbí lé ọ lórí àdàbí tí ẹ bá sò ní la bí ọ lókù tó bá sò ní la bí ọ ara yóò di ọ bí ara ṣe ń di ọjọ́ in Jesus name happy birthday long life and prosperity gbogbo ẹ̀yin tẹ́ ẹ máàkì wedding anniversary yín lónìí ìgbéyàwó yìí ó ṣerere lọ́wọ́ yín àdàbí tí ẹ bá sọmọ yẹn lọ fẹ́ lókù ó ológo ni ẹ pé happy wedding anniversary
0: gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ̀lò number ẹ̀jẹ̀ loud kó neat 08081 65 66 ẹ send the message ire àtànú kọ báyìí ẹ jẹ́ mọ́ lórí Facebook you are blessed it is well
2: value innovation radio has never been this excited this is Jordan 105.5 FM
3: Are you responsible for making your company stand out and be globally competitive? At Jordan FM, we make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables and product review, call us on 0704-3757-685, 0802-684-4760 or send us an email info@jordan105fm.com for satisfaction beyond wow. Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
4: From Lagos, this is
5: Jordan 105.5 FM.

0: gbàdúrà kọ̀kọ́. Olúwa mo kọ̀ láti gbé ayé òfin. Olúwa mo kọ̀ láti gbé ayé òfin. Mi ò ní báwọn gbé ayé òfin. Ẹ̀yin agbára tẹ fẹ́ fi ayé mi
1: sòfin.
0: Ẹ máa sòfin. Ẹ̀yin agbára tẹ fẹ́ fi ayé mi
1: sòfin.
0: Ẹ máa
1: sòfin.
0: Àdúrà. Ẹ̀yà lè má gàdá bí àlàsà. Mi ò ní báwọn gbé ayé òfo. Mo kọ̀ láti gbé ayé òfo. Mo kọ̀ láti gbé ayé òfo. Gbogbo agbára tó fẹ́ kí n gbé ayé òfo. Kó máa

0: ma so fuda Jesu Oluwa wa e gba adua keje gbogbo eni ni lokan
1: atẹn
0: to wa ni ipa rẹ lati fi ti mo wa se laye sofun
1: ẹsọ
0: wọn di alailagbara Oluwa gba agbara lọwọn to fẹ fi aye oke su mi aye oke lo da ẹni ti o ga wọn o ni ri po wa nigbata wa primary school wọn ma n gbẹwẹ kan lẹ wọn pe ni
1: register
0: ẹn tí o bá wa wọn arọngi iwájú ẹn bá wa wọn ma kí nínú ẹmí wọn arọngi ẹyin kan you exist but you are not alive gbogbo ẹni ní ní
1: ipa
0: láti bá yé mi jẹ
1: don't
0: the

0: Olúwa, ẹ̀tọ́ ìsúná àwọn kan ń fẹ́ ìwòsàn.
1: Sọ́kùn jà pé nurses need healing.
0: Iṣẹ́ àwọn kan ń fẹ́
1: ìwòsàn. Sọ́kùn jà work that need healing.
0: Tó bá lọ ka Matthew.
1: If you read that book of Matthew.
0: Chapter 10.
1: Matthew Orígẹ̀wá.
0: Láti verse 1.
1: From verse 1.
0: Ó rán mi.
1: He sent me.
0: Láti wá bá ọ.
1: To.
0: Ó sì fún mi ní agbára.
1: And he gave me money.
0: Lórí àìsàn.
1: Wọ́n bá mi sí.
0: Kàbí bẹ́ẹ̀lì fún mi o.
2: Nígbà
0: tí ó sì ó fún wa ní agbára ẹ̀mí àìmọ́ ní àìsàn oníkálẹ̀ jáde lára rẹ̀ ìwòsàn gbogbo àrùn ayé gada bàbá àsàdá ẹnẹ́nẹ́ mẹ́rúbà àgáàbà lẹ́gàdá ayàbínà nọ́ẹ̀tẹ̀
1: fọ́nìí
0: ẹ̀mọ́ sádáyà gbogbo ẹ̀yí tẹ́ sàìsàn ẹ̀dìdẹ́ àìsàn jáde lára rẹ̀ orú àìsàn lórúkọ
1: jẹ́
0: kò jáde ayé gada bàṣà àtòrí ẹ̀dí àtẹ̀lẹsẹ̀ gbogbo ọ̀fà tó dúró síbẹ̀ ní odidi ẹ̀mí tó náà fẹ́ pa ọ́ ọ̀fà tó jogún ẹ̀ àìsàn jogún bá eléyìí tó kó lára ọkùnrin eléyìí tó kó lára obìnrin eléyìí tó ń bá ilé ìwé àìsàn tó bá afẹ́fẹ́ wọlé àyà yóò pọ̀ àwọn àlejò wọ́n fi bẹ̀rù jáde níbi kọ́lọ́fì gbogbo ẹ̀yìn àìsàn ẹ jáde Ejade, orukọ Jesu, oye ọba iwosan, jẹ ki ọwọ rẹ ma ro, ọfa.

0: gbogbo bí àìsàn farapamọ
1: sí
0: iná gbé jáde ọwọ àìsàn jáde jáde jáde látòrí dé àtẹlẹsùn awo yìí sí máa yìí líkì
1: náà
0: Isaiah chapter
1: 1
0: verse number
1: 4
0: a ó ti lù yìí sí mọ́ ẹ̀yìn ọmọ sọ̀tẹ̀
1: síwájú
0: ó láti àtẹlẹsẹ̀ títí fi dé orí látòrí dé àtẹlẹsẹ̀ kò sí ìlera. A fi egbò tó rà ó ní wá torí a ò fi òróró kù
1: wọn
0: mú òróró fi sórí ẹ fòróró sórí ẹ fòróró sí mú omi má lè gẹdú sàá gbogbo ẹ̀yìn àìsàn ọjọ́ tó pẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ibo lẹ farapamọ́
1: sí
0: ó yẹ ẹgbẹ́
1: dàná
0: o HIV tuberculosis
1: hepatitis B
0: maya high blood pressure diabetes ẹgbẹ́
1: jáyọ̀
0: máa lé kéde balẹ̀ abazunda ligada aran mi nípa òróró
1: ni
0: pé ní ẹsẹ̀ díà torí James chapter
1: 5
0: verse 14 to 15 ó lẹ́ ń bá ṣàìsàn kọ́ mú tó àwọn àgbà wa ká fi òróró
1: kù
0: ó máa lé sórí ọ̀la
1: sunday
0: ibi tó bá wà gbogbo ẹ̀ka ìjọ
1: wa
0: anointing for healing
1: òróró kù òrùn fún ìwòsàn
0: ó máa mú oyin kan dání ó dẹ̀ mú òróró dání bẹ́ẹ̀ ni sà iṣẹ́ tó lágbára ni omi máa dúró dé ẹni
1: church
0: gbogbo ẹ̀yẹ́ ni ọ̀yọ́ ẹgbẹ́ ìwòsàn kàwé james fún mi 514 emphasize nu yín kó pe àwọn wòlíì ká gbàdúrà sórí rẹ kí náà ní ká fi kù lórí òróró ni wọ́n ní á lò fún ẹ torí à ń tó ń bèrè pé wọ́n ẹ̀ tá à ń fún inú òróró end of the month 29/31 òróró tó ti ń dúró lórí òkè fún gbogbo èèyàn èmi máa fún ẹ ní ilé
1: ìwọ̀n ẹ̀
0: ó ò dẹ̀ gbọ́dọ̀ kú torí ó wúlò máa dá yẹ́gẹ̀dù à ó ní kú báyìí ó ní kú
1: báyìí
0: ó ní kú báyìí ó rí àwọn abàmísẹ́ tó mi lè àánú yẹn
1: sí
0: gbogbo èèyàn ẹ gbàdúrà yìí mo fẹ́ rà ń lọ ẹ̀mí ikú jáde lára ó máa lọ tún lọ
1: sí
0: ìwú ẹ̀mí ikú tí wọ́n rán sí
1: mi
0: jáde ó máa fòókè ẹ̀mí ikú mi ò ṣetán ikú ìwọ ọ̀fà ikú ìwú ẹ̀mí ikú ẹ̀mí ìnira jáde oyè yọrọ. pẹ̀lú solution
1: rẹ̀
0: today kẹ́lí gbogbo ẹ̀ tẹ́ ti wọ orí òkè
1: yẹn ni
0: ẹ̀yin ni mo lè bá sọ̀rọ̀
1: n
0: tó bá mú kó wà ní sàgám tó ń gbọ́ mi báyìí dìde nílé
1: ni
0: mo ń bá ẹ sọ̀rọ̀
1: gá
0: dìde àárọ̀ mi power line tí àwọn èèyàn yẹn bá ti pé
1: 4000
0: mi ò ní ṣiṣẹ́ fẹ́ ní kẹ́ni mọ́ ọ̀gá wọ́n rán mi sí ni
1: o
0: ẹ̀lú àlùyọ̀ gbogbo ẹ̀ tẹ́ wà ń jẹ́ bó
1: de
0: ẹ máa ń láti tèdé lẹ́ni àgbẹ̀tò bí ni ìjẹ́bú ẹ̀ lè torí mo ní mítìn gbogbo ẹ̀yìn workers church ẹ pàdé mi ní orí òkè ní alẹ́
1: yìí
0: ní 7 PM 7 PM mo máa bẹ̀rẹ̀ sóòru ní
1: 9
0: ní alẹ́ yìí wọ́n ní wá pàdé 3000
1: people
0: mo dẹ̀ ń kó òróró bọ̀ fún
1: mi
0: tí màá lò fún mi ká tó pade
1: ni
0: lo lo laro la ati korodu
1: e
0: ti mo pe ti n ba ti wa randi
1: be
0: e ko tun alagbara
1: e
0: ya akure
1: akure
0: e pade lo la ncho
1: meet tomorrow at church house
0: gbogbo branches wa ni aro la e ma pade nbe o ti gba iwo
1: si
0: so ri gbogbo eni ti o ba ti sai san ri
1: anyone that is sick before
0: yo mo pe lo hospital
1: they don't have the hospital
0: o si card of e
1: no free card
0: iye ni ta isan ba le doju
1: e
0: eyo mo n sa wo waju olohun
1: you run to god
0: yo lo so si oluwa wo mi sa
1: love you
0: e bo iwo san re
1: eleyi
0: soro pe won fe gbowo lowo
1: mi
0: en ti o ba sai san
1: if you are not sick
0: eyan mo n sele
1: you can do it
0: oluwa e ri pe e si ka ti sele
1: god has done it ahead
0: lojo ti won lo ranse
1: the day that same thing of
0: god oluwa
1: e go
0: emi ti mo ko church
1: I da build your
0: church olo mo je mbi olere so ni iregun sa
1: do you have anything to say
0: ni waju
2: hello
0: for long
1: oni
0: ni
1: Saturday
0: gbogbo eniyan
1: everybody
0: mo gbadua
1: I pray
0: gbogbo esan to ba ran bo
1: ko
0: pada sibi
1: to
0: ti gbogbo ala ma ru ebo alafia everybody to mo value alafia ni ko ru leni o ori eto ina la ma na to je mo gbo alojojumo
1: ni
0: tori an partners wa
1: atayin
0: to support
1: and god that support
0: bele ponteyan ba ni ni o fira emi e
1: love
0: chapter 2 verse 4 awo fun awo o teyan ba ni o fira
1: you
0: go ni pa why yes in the name of gbogbo na lo ja ijebu ode
1: remember how lo si to ijebu ode
0: ijari
1: ijari
0: gbogbo eyan ara ijebu ode
1: all of the ijebu ode
0: so fun workers wa
1: tell our workers
0: so fun gbogbo awon omo ijo
1: gbogbo
0: omo ori oke ogbo
1: eyi
0: te ti wa ti pe
1: that I've come along
0: o ni ni woli mbo
1: today prophet is coming
0: with them at it
1: and I'm leaving there
0: awon woli a ma ba ise
1: yen lo
0: se mi ba kuro
1: when I'm talking
0: e ti rogolo
1: amen
0: Hi, sir, a funny account number.
1: The account detail, Unity Bank, 0032393701. Again, Unity Bank, 0032393701. Freedom Apostolic Revival International Ministry is the name of that account. I can use the First Bank account. First Bank account is 20 1465 1906. Again, First Bank account 20 1465 1906. Ojo Sam Omoloju Jesu is the name of that account. For inquiries and details, call us on 081-123-2 in five places. Or you can use 070-81-16-4090. God bless you.
0: Mo ba Oluwa so ni waju en ti mo n gbadura o rogo re
1: lo
0: wa lo waju eni fi epe pe ori e o le pe pa mo gbo
1: congratulations
0: o de sayeye in the name of Jesus ijebode

láti ẹnu ọ̀mẹ́ni ọ̀rọ̀ ti jáde tá bá ní wọ̀n ní sẹlẹ̀bírẹ̀tì mo sọ tẹ́lẹ̀ lónìí wọ́n máa sẹlẹ̀bírẹ̀tì tá bá ní wọ́n ti ń pa ojú ayò rẹ̀ dàti pẹ́ mo bá ìmọ̀ yẹn jẹ́ wọ́n máa sẹlẹ̀bírẹ̀tì ayò rẹ̀ ti dé ayò rẹ̀ ti dé àánú ti dé ìfọ̀kànbalẹ̀ dé lókè èèpẹ̀ wáyà yọlá wọnú ilé ẹ̀ dáadáa tí ọ̀rọ̀ ẹ̀ bá bá ẹ nínú ilé wọlé ẹ̀ dáadáa.

0: so ni agbala to ti le sayeye se agbala wa nbe loruko Jesu laipe yi wa sayeye
1: amen
0: iwo ta ni o ni bimo enu won ta fi soro pe o ni bimo enu won yen wa fi jo ko ma re
1: amen
0: in the name of Jesus
1: amen
0: awon ta no ni kole ojo to ba nsile won fe won ko won sabojo
1: amen
0: in the name of Jesus
1: amen
0: igbeyawo ta lo ni se yen awon ta ni o ni se igbeyawo awon gan lo ma pe cake
1: amen
0: ni ojo igbeyawo re won pe cake
1: amen
0: ayo re ma deni
1: amen
0: awon ta ro po ni gba visa awon lo ma so de airport
1: amen
0: in the name of Jesus
1: amen
0: oro e ma se se ni o
1: amen
0: o ma se se ni
1: amen
0: to olohun wa dun won ninu
1: amen
0: olohun wa ye o lenu
1: amen
0: loke pe wa sa se yori
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so pe ma se bi oba
1: ma se bi oba
0: so pe mo ma se bi oba
1: ma se bi oba
0: in the name of Jesus
1: amen
0: now e gba mi sa kon dede da fun yan so ra won tun jade ise agbara lo ma se hey mo soro gaga bi woli nara awon to ni testimony ose to nbo iwon je number
1: 1
0: in the name of Jesus
1: amen
0: uruko mi oyi pada apostoli ati woli Mustafa Solomon lati le se ranse sero kaguri church land of reality ti olujo wa ni gbaremu ibiobi airport area ni ribana bo ba ti dore meji abugu so pe se bi oba lo lo ko se ti o mo be mo so fun wa pe ta ba nbo lati bi akure lati north lati east lati ona nesa ko ni lo ko dore meji to ba ti de iwaju Nigeria Brewery ni airport junction Gombe wa cross other side so pe se bi oba lo lo to ba gbo ko dani lo turn waju Brewery ko pada wa sale bi ko ya ni airport so fe me kene agboloka da pe si bi oba lo lo loruko Jesu o ma ra anu gba
1: amen
0: mo su ba tin pari la ma npade ninu fu apen e gbo mi sa ipade o so su mi 24 hours ni ta mo se marathon emi a ma pe ni 24 hours miracle mo gbadua loruko Jesu ogun re ma de
1: amen
0: mo ba ti ku ni interchange to lo so na Eko wadra bi 4-5 minutes o ti debe ko to dori dim loruko Jesu ma ra anu gba
1: amen
0: so pe ma ra anu gba eyan ba nbo lati ko to ba ti koja ri dim ko dra bi 4-5 minutes o ti de camp o ko ton sale lowo to re nbe no ti ba loruko Jesu aye ra dibi
1: amen
0: gbogbo eyan so pe e ma mura fun ipade lai o so suru ma waye to ba ti wari prepare file mo ti wari japa ile na ma mi se eleyi gbogbo ara mo pe ise agbara o ma sele eni ti ma pe mo so fun ma pe ma fun eni oro kan oro segun na pe mo pare sure suba yi o ma ni agbara sa be ni mo gba pe omi oro atomi na para o ti wa nle eni kan ri mi gbo sa iwo le ri kan loruko Jesu iwo le ri kan
1: amen
0: mo fa gbadua fun e ile ta fi gbadua yi ati gbadua se fun gan o awa fe pe oro ti nbe ni inu ile jade fun o awon ba gbe se oro kan nbe nu le ni ah o wa nle ya ya ya ipade ona Sunday o ma le gan ti won ba ni o ni jere emi a so fun o pe wa jere
1: amen
0: e ba mi wo ewe Genesis yen chapter 49 verse 25 kilo wi
2: ani lati owo olorun baba re wa
0: yes
2: eni ti yo ran olowo ati lati owo olodumare wa eni ti yo fi ibukun lati oke orun bu si fun o
0: ibukun lati oke orun yen divine one o ma fi ibukun fun o yes
2: ibukun ogbo ti o wa ni isale
0: ya ta ba ko pe nkan je ogun inu ile to je gan toji ga ibukun bembe olohun nikan lo le pe jade wa tare tere lowo yes
2: ibukun amu
0: yes
2: ati tinu
0: ina bwara kafadu hinda ya mo pase ibukun ya waye
1: amen
0: Oh my God. Ibu ku ya wa ye.
1: Amen.
0: Afa pe jade. So ri pe ti me lowo e mu so wo tun. Fi ese o tun jele. So pe ibu ku ile.
1: Ibu ku ile.
0: Jade wa.
1: Jade wa.
0: Inu le ni go nu wa o. Inu le na tin wa ni. Ibe na tin wa epo. Be ni gbogbo ka lo mo ni. Ta lo loke pe. Inu le na tin mu jade wa. So mo ni. E ibu ku be nu le. Olo a ma gba fun yan gbogbo awon kan ta ma wa ti ere wa golu wa gbogbo e inu le nu wa o olorun lo ma gba fun yan olorun le se ileri po ma gba fa won eyan iyan ni mo se ni ko mu ye pe ka gbadua oni nojo ketala adua yin ola a po do kerela ola na pari e ni la soro ola la ma dasi ye pe yen ano gboro jere le Deuteronomy 33 verse 13 kilo wi
2: ati ni ti Josephu
0: yes
2: o wi pe
0: o wi pe
2: ibuku oluwa ni ile re
0: yes
2: fun omi ye bi yorun fun iri
0: iri
2: ati fun ibu
0: yes
2: ti o ba ni isale
0: ayayayaya mo pe iri ti nbe ni iru ile mo pe iri ti nbe ni ile mo pe omi ti nbe ni ile loruko Jesus ko ma san ni ile re in the name of Jesus ti ile ba ti gbe una pe na sale iyan de niyan ti iyan ba mu ni ile re ni agbegbe re ko mo pe omi orun ti gbe niyan so awon ise ma ni agbara sa leyin adura yi ogboro iyan ni won ma ni eri lara awon to ma ni eri ibe ni iwo wa
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ta ba wo ewe Genesis yen Acts chapter 26 Acts 15 verse 16 Acts 22 ma wa bless e Chloe
2: nitori gbogbo kan ga ti awon ma odo baba re ti wa ni ojo Abraham
0: yes
2: baba re awon Philistia di won
0: one
2: won si fi erupe di won
0: two
2: Abimeleki si wi fun Isaac pe
0: yes
2: lo kuro lojo wa nitori ti won lagbara pupo ju wa lo
0: yes
2: Isaac si kuro ni be o si pa ago re ni afoni foji gerari
0: oh yes
2: o si joko ni be Isaac si tun wa kan ga omi ti won ti wa le ojo Abraham
0: yes
2: baba re nitori ti awon ara Philistia ti di won
0: yes
2: leyin ku Abraham o si pe oruko won gege bi oruko ti baba re so won awon modo Isaac si wale ni afoni foji ni
0: yes
2: won si kokan ga isun omi nibe
0: o di merin
2: awon darodaro gerari si n ba won awon darodaro Isaac ja
0: yes
2: wi pe ti wale omi na o si so oruko kan ga na ni Eseki
0: yes
2: nitori ti won ba ja won si tun wa kan ga mi won si tun jade nitori eyi na pelu won si so oruko re ni Sitna
0: Sonka yes
2: won si kuro ni be
0: o nbe
2: won si wa kan ga mi ran
0: ikeje nu
2: won si ja nitori re
0: won ja nitori e
2: won si pe oruko re ni Rehoboti
0: Rehoboti ile Rehoboti re wa debe yes
2: o si wi pe
0: o ti wi pe
2: nje nigba yi
0: nje nigba yi
2: loluwa to fi aye fun wa
0: won mi sa tolo o ba faye gba e lori ile ile ahamo le yan ma gbe emi ma so fa won yan pe ko je woli ko je ranse olohun o go respect anointing woli la lara won major prophet ninu bibeli ara won le laza wa bíbélì wípé àwọn ọmọ ẹ̀gán ló pè é sí àkẹ́yèsí pé ibi tá à ń gbé yìí ó ha wa ayé ọgbà wa ẹja lọ gègì wòlíì ni ó ẹgbẹ́ sàá béèyàn ò bá mọ̀ pé ogun wà láyé èmi a máa sọ pé ogun máa ń bẹ̀ ẹnìkan ń gbọ́ mi mojú ọbẹ̀ ikọ̀ àti ìrìndó olódùmarè ní orúkọ jésù ti nasareti gbogbo agbára tí dìkà ga ayọ̀ rẹ agbára yẹn gbiná agbára yẹn gbiná pọgàmù ọ̀la àkànṣe ni ọ̀làlà máa parí ẹ̀ sọ́ọ́rẹ́ aago mẹ́jọ ní àṣálẹ́ mo fẹ́ gba àwọn àdúrà kan sí ilẹ̀ yẹn lórí facebook tiktok àti lórí youtube ẹgbẹ́ mi sà ó máa gba ẹ̀tọ́ rẹ ó máa gba ẹ̀tọ́ rẹ in the name of Jesus lọ́la àwa fi òróró sínú gbogbo yẹ̀pẹ̀ yẹn pátá wòlíì àwa sọ fún ọ ohun tá a fẹ́ fi ṣe gbogbo branches wa pátá nama connect bawa na igado na gbara rohun lasu igado road o table stop so pon lo se bi oba o ma ni agbara sa e gbo mi sa ago mefa bo ipare ti bere gbogbo branches wa pata lo ma connect mawa gbo mi sa sare te mo nde church la ago mewa o ti so kiri kan ko ti ko koja to e ko te olowo a ti ko koja because o ka koko yen si o gboro ba se ti mo fe ran jade mo je ki woni kuro lori afefe ko to de church e mo gbadua loruko Jesus aye ready de
1: amen
0: mo aye ready de
1: amen
0: mo aye ready de
1: amen
0: to ba di asale ni ona isohu ipade kan ma sele ojo meje isohu ni won bi se Lion of Judah Church number 30 power line of Okola Street ni egbeda ipade ti o tin sele ko to ri pe baba Lion of Judah ti won fi danile ni waju Oluwa o ma bere ni ola on the 19 o de ma se ti di on the 25 of July ago mewale ni ipade isohu ma bere o e mi gangan lagbara lo mo fe si ipade yen ola ma wa be gbogbo yen Olorun te wa ni egbeda e ja pade be concert o ma church Lion of Judah o ma ni agbara asa tenu mi jade loruko Jesus aye ready de
1: amen
0: mo laye ready de
1: amen
0: mo laye ready de
1: amen
0: so awon testimony testimony ro gbogbo e mo fe ka gbo mete ta farabale ko gbo ko ma claim kankan be ma claim e ma claim e loruko Jesus iyanu ti re ma de
1: amen
0: in the name of Jesus
1: amen
3: omo yin se bi oba gbani gbani lojo ogun le ah baba mi se bi oba emi na ti leri emi na ti leri emi omo ijo yi lati olu loyo ni Mrs. Oluwa fun mi ke omi lanu lati jo olu loyo emi na ti leri baba ti ni kilo meri wa mo ti meri wa omo mi to wa ni po loyun ah nigba yen doctor orisirisi iran na ri si orisirisi message lo jade nigba to se eja ti doctor ti e tun ma se ti e doctor ba ni ah ipe tomo yen ba ti pe 36 weeks to yen ba ti pe 36 weeks ni won ma se operation fun won ma gbo yen jade ni ah mo ni ro o olohun se bi oba emi o se o emi ati olohun emi ati olohun mi ajo lade won operation baba baba se bi oba so pe ero la mama fi ma bi mo ti wa o wa ni gbo operation bi mo se mori le church mi yen lojo wednesday ni ekota mo ba lo ba pastor mi mo se lo ba won niyen o pe egba mi o ko ti mo tun gbo ri o nkan ti mo gbọ rẹ ẹgbà mi ọba náà kí n fọkàn balẹ̀ kò sí nǹkan kan kò sí nǹkan kan màmá ẹ fọkàn balẹ̀ mo ní mo ti fọkàn balẹ̀ ṣùgbọ́n iṣẹ́ àti ìṣàánú mi èmi ò fẹ́ operation mo ti sọ pé a rí bàbá mo ṣe lọ yọjú sí bàbá mo yẹn mo yọjú sí bàbá nìyí immediately torí bàbá bá bàbá sọ pé kò sí nǹkan kan wípé àlàáfíà ló máa fi bí ọmọ ẹ pé ó lọ mẹ́rin wá wọ́n ní kó mú òwú kan fáwọn àwọn dẹ̀ gbàdúrà sórí owó yẹn wọ́n fi lè lọ́wọ́ padà wọ́n ní wọ́n sọ bó ṣe máa lò ó yẹn fún lẹ́yìn yẹn nígbà tó di april a lọ sórí òkè bèrúlà àtúnlọ pray mẹ nígbà tí ta ṣe program orí òkè bèrúlà mí tí ẹ mọ̀ pé máa lè gborí òkè yẹn gbogbo àwọn tó wà mẹ́nu wọn ń kí pé ìyá olóyún ẹ pẹ̀lẹ́ o àwọn báyìí nígbà tó di may 22 ọmọ yẹn bí láyé àtàlàáfíà wọn fẹ bẹ gbé ọmọ nínú ẹwọn kódà ó fẹ bímọ sójú ọnà ọlọrun ti ṣe ọmọ ti lẹrìí o.
4: ẹ káàárọ bàbá mi mustapha òní ọlọrun bá mi wà pẹlú yín o iṣẹ ìránṣẹ yín òní dókun lágbára ọlọrun èmi náà lẹrìí ó ti pẹ but bí mi mo ń gbìyànjú láti lè ṣe first note tí ìránṣẹ ṣùgbọ́n ṣe mi mọ bí màá ṣe ṣe mo ṣe àgbìyànjú mo ti padà gẹ́ẹ̀tì òun ló jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀rí mi o mo rò pé ọwọ́ kan yọ mí lẹ́nu láti bí ọdún kan sẹ́yìn sí mo ń fi nǹkan rá mo ṣe à ń ṣe oríṣiríṣi èèyàn kan introduce program mi sílẹ̀ torí mi ń gbọ́ àwọn pastor kankan rárá mi ń gbọ́ torí àwọn onírọ̀ ti pọ̀ jù mí ò kí ń gbọ́ mo ṣe àgbàgbọ́ látara bàbá yẹn mo bẹ̀rẹ̀ sí gbọ́ program yẹn láti 2021 or 2022 mo bẹ̀rẹ̀ sí tẹ̀lé yẹn mo ń gbọ́ mo ń sọ̀rọ̀ òwúrọ̀ tó bá ní ká ṣe mo ń gbìyànjú bágbára mi ṣe mọ́ orúkọ mi ni wàlẹ́ àti ibrahim mo ń gbìyànjú bágbára mi bá ṣe mọ́ mo ń ṣe ọ̀rọ̀ ẹ má jẹ́ mú yẹn ọwọ́ yẹn tó wá ń dùn mí yẹn mamu omi mo wa si abule egba mo ra omi miracle water mo mu mo a fi pa owo mo sorisirisi owo yen sa fi ni sile mo fi nkan ra o fun mi ni kini kan na ike ma fi ra mo fi ra o kan dojo yen mo ko dubule ni emi yen ko to mi wa pe e wa wa si sango lodun kan bayi eni kara ma akashifu ka mo wa white eyo kokon ara mo wa fi akashifu yen ma fi sori ma fi gbadura ma fi gbadura ma fi gbadura emi yen ko to mi wa pe mo akashifu yen mantu yen o ya so mo owo yen mo kan so mantu yen mo so mo owo yen mo so mo lati ale mojumo igba ti ilemo mo re pe owo yen ti o ti n diku egungun to tayo sita yen o ti n wole dede ah mo re pe bo se wu yen oju o wa sunra jo ah o da pe kini e fe gbo nkan to se ni mo tu laaro ngba ti mo fe we igba to so da le ti mo tu fe sun mo tu n se be igba to se omo mi na wa notice pe mo wa fi han pe wo owo mi yen o da bi pe o ti yato o lo ti yato ti mo ba ti esun gan ti mo ba ti gbagbe omo mi gan ma mu mantu yen ani o ye gbe owo yen we je kin ba ni fi so egungun owo yen bo se tayo sita baba wo pada wole o pelu ase olohun ati agbara olohun eyin ni olohun ni fi sile arin eyin ati olohun ni daru e ma se debi re lagbara olohun olohun ni je ke konjugun gbogbo to so mo yen ati nte so mo lagbara olohun e ni ko banu je lara won e se debi re baba mi e se mo dupe o e ri e de su po na lori sirisi wa ewuwo mi but mo dupe lodo olohun ah olohun e ri se o olohun e ri se o olohun e ri se o baba mi e tubo ma fadura ran wa lowo adura ya tubo ma sise ara a tubo ma sise isegun fun alagbara olohun e wa ni fe ro ise lo mi ni kia kia olohun ba mi pelu yin ati yin ati ya wa lagbara olohun e ni gbere ti ju olohun aye awon mo fun yin o e jere won e ni damu ninu aye arin ati olohun ni daru o
5: thank you carson Omo jọwọ afẹfẹ ni orúkọ mi Abisola Olajumoke láti ìlú ọmọ ìjọwọ afẹfẹ ni ní dádì mi ti mẹ́rin ni ní èdè márùn oṣù tuntun tá a lóye èmi kí a sọ ọrọ mẹjẹ mi ni ẹni tó bá rí gbogbo ẹlẹ́kọ́ náà lè san 7,000 tó bá dé ìlú ọ̀kọ̀ọ̀kọ́ lè san so àwọn méjì kan ṣe tẹsítímọ́nì ó pé àwọn sọ ọrọ àwọn àwọn fi gba owó tí àwọn tí ó táwọn òṣìṣẹ́ fún unexpected money so ní ọjọ́ ìlú ìpínlẹ̀ kankan dání ṣùgbọ́n ìyá kókó díẹ̀ sí mi lọ́wọ́ ní owó àjọ àwọn pé kí n bá wa dá tó bá di sunday nínú owó ìmúṣà ìlú 2000 àwọn ṣáà sí ìdè ìpínlágbára lọ́wọ́ kí ọjọ́ méje tó pé kí mo máa ní 5,000 tó kù sí ọmọ sunday báńkì mi ti fi 2,000 mi ti fi gba 500,000 bọ́ níbi tí mi ò kàn sí mo ṣáà sọ fún mi pé olóòórùn sanfa ṣe bí ọba bí mo ṣe ń san 2,000 yìí jáde ní owó májèlé yìí gbogbo gbèsè tí mo jẹ ní gbogbo bí tí mo jẹ gbèsè sí bá mi sọrọ mo dẹ ti yá owó ní orí ló hàn pé méjì tó wà ní ti lo bí 80,000 naira mo ṣáà sọ fún mi pé mo ò lè bá opó márùn ló san gbèsè rẹ san gbèsè bíi tí mo jẹ yìí o bí 500,000 bí ṣe wọlé fún mi níbi tí mi ò kàn sí mi yìí ni mo ṣáà bínú sí i pé báwo ni mo ṣe máa dé gbèsè pé kí n san gbogbo gbèsè tí mo jẹ kí n fi owó tó kù pé kí n lò ó dádì bí mo ṣe gba 500,000 tí mi ò ṣiṣẹ́ fún tí mi ò lè yóò fún mi bí mo ṣe san gbogbo gbèsè mi ò yọ mo tún ní àwọn tó mo tún ní àwọn iṣẹ́ kù mo ní olóòwò mustapha ṣe bí ọba mi ní olúwa lóko dádì ẹ ṣe iṣẹ́ ìránṣẹ́ yìí
0: sapo oluwa
1: eri mi da
0: loruko odi oya gba ri e
1: amen
0: mo ba ko gbadu e pelu agbara sapo agbara to di eri mi lowo
1: amen o di eri mi lowo
0: oluwa gbe omi
1: oluwa gbe omi
0: agba ti di eri mi lowo
1: amen o di eri mi lowo
0: oluwa gbe omi
1: oluwa
0: oya oya oya duwa
1: omo jesu emi lo
0: sẹ́ ayé rẹ̀ dìde ó yà gbà rí ẹ in the name of Jesus wà á dẹ̀sẹ̀ bí ọba jésù olúwa wa gbogbo ẹ̀yàn ọmọ náà ta fẹ́ jọ lọ sí jerusalem ta jọ lọ jordani ẹkú múra o mo ní tó o bá tí ì mọ information tó dẹ̀ ní ìdí ẹ̀ mo ti fún wa láwọn nọ́mbà o te so fun e pe o le contact 08082088888 won a ba o so loruko Jesus o ma ra anugba
1: amen
0: o ma ra anugba
1: amen
0: o ma ra anugba
1: amen
0: in the name of Jesus
1: amen
0: gbe yan mo lorun tolo yo lo fun se ranse ile ni mo bless our car re mo bless account ye agba to gba account ye so Tony ko mu agbowo gidi a se tin ba jaja ka de oju orun tin bi ibukun re lowo loruko Jesus o la dana so won
1: amen
0: a kan ta gbo gidi o
1: amen
0: wa kan lowo o
1: amen
0: tayi e ma didi
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wa me je wa
1: amen
0: Jesus onu wa wa
1: amen
0: gbogbo eyan lojo bi oni ti aye ba gbo ni to wo mole mo fe gbadura fun mo gbadura fun gbogbo eyan mo lorun ti ojo ibi yin ati igbeyawo yin to ja si ayajo oni mo re ibuko sinu aye re ati anu si igbeyawo re wi pe lati oni lo oni tawo na mo
1: amen
0: anu abaye re bi
1: amen
0: wa de si bi o ba
1: amen
0: happy birthday and happy wedding anniversary loruko Jesu ara anugba
1: amen
0: ki gbogbo eyan mo lorun ni ilu abuja fun itoju yin iranlowo ni nawo si ah mo ma gbadua loruko Jesu ire ati anu yo ma ba yin be
1: amen
0: ayo yin ma ku
1: amen
0: a fi si re Olorun be pelu yin. Olorun ko ni fi sile.
1: Amen.
0: E o se ra anugba.
1: Amen.
0: Mo bless apere magbo e. Mo ri bonu wo je Jesu. Mo ra gba sinu aye e. Iran lowo to ri aye. Anu to ri o ya gba.
1: Amen.
0: Mo bless ye pe yen. Mo wa so fun pe ile yo si ju anu wo.
1: Amen.
0: En gan ni se ile loju ni. Be ni. O loju. O de ni ti. O ma gbọran ile a ma soro ha mo ni mo ba ile soro nitori re ile ma gbe o
1: amen
0: anu ma wa okan
1: amen
0: oro ti nbe nu le o wa po fun o
1: amen
0: ile ma gbe o
1: amen
0: ko ni ma bo ni fun
1: amen
0: okan a bale
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: ma gbagbe ago mejo a pade ni social media mo fe bless ye loruko Jesu ara adugba
1: amen
0: ba mi koju sunday kan fi da loju pe

ni mo ti bere adua lori e mo de fe ke ma fi ejo mo fe ke wa ninu emi pelu mi dada lale yi be so ipe were ni oro agbelebe oni were ni oro agbelebu ni waju awon ti o gbagbo oni sugbon o je agbara fun awon ti a ti gbala mo fe ko fara bale ba mi lo dada lasale oni yi tori pe nigba ta fe pari message yi ogun aye ati ma se already wa de ma ni set gbe lo to lo to o atirogun to nja eni manu into yi na ibara lale yi oluwa ni ki sise ki de ba n soro lori ogun to fa te ti fi ni testimony why to gbadura to ti le ri why ti o gbawe o ko e o de ti ni testimony that's a particular thing you are asking for but you have not gotten it o ti ri gba odun kan mo lo sori oke olorun ko ni mo lo gba mo lo gba atadua ojo meje ani program ni won lo gbadura tawo ojo meje aye funfun after that 7 days o mu to nja ni mo be tu asiri eyi o tori pe o complain on in ko bossi o se pe to ko wa kuro ni church to e ko fi pe at least pe ko ti e ri ami kadura gba ti o ba ti e po ko te ri pe iyanu die ni ko ti e ri bo o kiri kankan la ni gbogbo e je n tu asiri e fe olorun lo ba mi so bi mo se wa n bo mo wa n dress bo nigbati o so nigba o gbati mo so yi mo lo audiate ni mo lo nigbati mo so yi o ti pe oro ti mo so yi ti pe gan ki se oro 20 bi oro bi 25 years ago ni mo so yi mo wa dress bo mo wa give you dem some cap oluwa so fun mi pe adua ti mo lo gba yen pe kilo ti mi o gbadua pe agbara to le bi awon eyan to n bo lowo lati ma le wo si pade yen pe kilo ti mi o gba adua yen ki to bole lori oke emi pa wo pe adua mi ti gba pe mo di pray ojo meji adua ti gba ngba ta dele ipade lele ipade isoro ojo kan de ni a de ma se le kan lodun ngba ta dele mo n de ni mo park bayi latago meji osan ni mo de ti mo park moto latago meji osan yen ojo ro di ago kan oru ojo nla ni o non stop igba to di one ti awon eyan o le jade mo pa won lo church mo lodo se da won fa ojo le mi lori mo lo gbadua ohun ti mo lo bel ni owo olorun olorun ti yonde fun mi sugbon awon ota o je ki won dodo mi ota o je ko dodo mi ogun to n ja niyan o won diri ayo e lowo ko se ni satani o le diri ayo e lowo afẹn tó bá gbàdúrà dáadáa tó lè gbé ìgbésẹ ẹ bá wọnú wẹ daniel orí kẹwàá verse number 13 mọ́mi ẹ bá mi ṣe sílẹ̀ so kò sẹ́ni sátánì tí ó lè bí àdúrà ẹ lọ́wọ́ ó lè bí àdúrà ẹni bọ́ọ̀dì lọ́wọ́ wọ́n máa jẹ́ kẹ́lẹ́ ní ìṣe làálàá wọ́n á jẹ́ kó lọ skul kó lọ kàwé bọ̀ wá ń díṣẹ́ ẹ lọ́wọ́ wọn ò ní jẹ́ kó ríṣẹ́ ẹ lọ ní wọn á jẹ́ kó kọ àwọn òbí ẹ máa strọ́gù wá wá owó wá ṣe freedom fún wọn lára iṣẹ́ fún bọ́ àwọn ọ̀tá ò ní gbà kí àwọn kọ́sítọ́mù àdọ́dọ̀ ẹ̀ wọ́n block wọn wọ́n dín wọn lọ́nà ẹlòmíín máa try àlọ́yáwó ẹ̀ làpọ̀ àlọ́yáwó grooming àyáwó gbọ́ ẹ̀ ó máa fi ra ọjà á dẹ̀ kọjà sí shop àwọn kọ́sítọ́mù tó dẹ̀ ní ìdí ọjà ẹ̀ àwọn ọ̀tá ò ní gbà káwọn kọ́sítọ́mù yẹn débẹ̀ ogun tó fi ń jà ẹni yẹn gbogbo lórí tó ń béèrè aláàánú tó ń béèrè ọlọ́run ti yàn dá ẹ̀ fún ẹ̀ iṣẹ́ méjì lọ́dún wa ní ká ṣe ó máa ṣèkan lọ́la saturday láàárọ̀ wà á mọ̀kàn pàdé mi láàárọ̀ ọjọ́ sunday wà á ríran o èmi náà máa ṣe mí báyìí wà á ṣèkan ní ọ̀la saturday ikọ́ wà á mọ̀ pàdé mi láàárọ̀ ọjọ́ sunday mi ni máa bẹ́ẹ̀ ṣe yẹn náà wà gbọ́rọ̀ mi àwọn mi máa rajà sí ṣọ́ọ̀ ẹnu mi asóúnjẹ alọwọ owó ayáwó àfidáná ìyá kan sọ fún mi pé òun dẹ̀ sí rice ìdẹ̀ríkà mẹ́wàá ó ní látàárọ̀ tilẹ̀ ní ṣú ó ní ẹyọ ẹnìkan lòun rí tó bóun rà ó ní pé rice yẹn padà bàjẹ́ nígbà tó dijọ́ kejì ogun tó fi ń jà ẹ nìyẹn ó ti béèrè fún ọkọ ọlọ́run ti release ọkọ yẹn bọ̀tún wọn jẹ́ kó déwájú ẹ ó ti béèrè fún iṣẹ́ ọlọ́run ti release iṣẹ́ wọn jẹ́ kí iṣẹ́ yẹn tẹ̀ ẹ́ lọ́wọ́ ó ti béèrè fún contract yẹn ọlọ́run ti release ẹ fún ẹ wọn ò jẹ́ kó tẹ̀ ẹ́ lọ́wọ́ inú wẹ daniel oríkẹwàá verse number 13 ohun tó ṣẹlẹ̀ sí daniel nìyẹn daniel ń gbàdúrà ó béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run bá ọba lọ́wọ́ persia ọlọ́run release àdúrà ẹ̀ ó ní kí angẹ́lì kó lọ fún ní èsì àdúrà ẹ̀ pa ọpọlọpọ

0: sí àyẹn kí wọn kí ẹ náà gbọdọ dọ danielle lójú òfurufú àwọn kan pàṣẹ àyẹn wọn dí angẹlì yẹn lọwọ wọn dí angẹlì yẹn mọlẹ wọn dí angẹlì yẹn mọlẹ wọn ọjà kó dé ọdọ danielle kí ni danielle ṣe ìgbà tí orí èsì àdúrà ẹ ó tún wọn tún àdúrà gbà tó bá ti gbàdúrà tó orí èsì àdúrà wọn dí ẹ lọwọ ni o wàá wá tún àdúrà gbà ni. Mo sọ fún mi máa ń jẹ́ pastors gan let me think bóyá ọlọ́run kì í gbàdúrà bí àwọn pásítọ̀ mi tí ẹ̀mẹ̀ máa ń rí èrò ń ṣọ́ọ̀tì wọn bí wọ́n ṣoògùn ni àbí wọ́n ṣàwọn rò ní rọ́ ayé ò dí wọn lọ́wọ́ mọ́ ni wọn ò dí wọn lọ́wọ́ mọ́ ni àdé ò dí wọn lọ́wọ́ mọ́ ni wọ́n bí àdúrà púpọ̀ àwọn pásítọ̀ ṣe gbà tó ní rìzọ́ bẹ́ẹ̀ ni wọ́n tó ń gbọ́ mi alẹ́ ìdá tó jẹ́ pásítọ̀ bẹ́ẹ̀ ládùúgbò àti ẹ̀ náà gbà ọlọ́run ti lísì èsì àdúrà tiẹ̀ náà ṣùgbọ́n wọ́n dì wọ́n lọ́wọ́ wọn ò dí àwọn kan lọ́wọ́ bó ti wọ́n dì wọ́n lọ́wọ́ ibi nítorí tó bá lè gbọ́ràn tó bá lè gbọ́ràn tó ṣe iṣẹ́ tó lówó nìkan ṣe yìí wà á rí ogun ìdíwọ́ tó máa kú lójú ọ̀nà gbogbo nǹkan tó ń béèrè yẹn tó máa bẹ̀rẹ̀ sí máa rí mọ́mí ẹ bá mi lọ sínú ìwé daniel verse number 10 verse number 13 ṣé ti wà ń bẹ̀ ẹ bá mi kà
1: ṣùgbọ́n balógun ìjọba pásíà ní démi ní ọ̀nà ní ọjọ́ mọ́kànlélógún ṣùgbọ́n wo mikeli ọ̀kan nínú àwọn balógun wọ́n láti ràn mí lọ́wọ́ èmi sì di ipò mi mú lọ́dọ̀ àwọn ọba pásíà.
2: sótán sótán.
0: daniel ló sọ̀rọ̀ ńbẹ yẹn owó bó ṣe lágbára tó ẹni tó wọnú ìwọ kìnìún tí kìnìún ò lè fi ṣe nǹkan kan ẹni tó jókòó sí orí kìnìún ẹni tó jókòó sórí kìnìún the same person ó gbàdúrà bóyá lágbára tó wọ́n dí àdúrà ẹ̀ lọ́wọ́ the same person gbàdúrà wọ́n dí àdúrà ẹ̀ lọ́wọ́. so who ta ni wọ́n tí wọ́n lè block prayer tó lè block èsì àdúrà ta ni wọ́n gbàtí daniel bá gbàdúrà bẹ́ẹ̀. so ìwọ ló máa pray orúkọ jésù ló máa lò bóyá sọ pé orúkọ olúwa ilé èso agbára ni wọ́n lọ́dọ̀ sáwọ́bẹ̀ ó dẹ̀ yẹ ó ní àwa lè ṣohun gbogbo nínú kristi ẹni fi agbára fún wa. don't lose hope on that things you are praying about. ọdún kan mo fẹ́ lọ sí amẹ́ríkà mo rọ sí interview ní embassy òyìnbó yẹn bí mi ní gbogbo questions ó ti pẹ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí mi ì tí ì débẹ̀ rí ńgbà yẹn mo kọ́kọ́ fẹ́ lọ ni wọ́n bẹ̀rẹ̀ mi náà gbọ́ ni you pass all my questions you pass everything and you deserve my visa but I will not give you. àtẹ́ńbásì yẹn tó ti deny mi yẹn ni mo gbàdórí òkè èmi ti pray fún fisa yẹn pé ọlọ́run fún mi ọlọ́run ti release yẹ ṣùgbọ́n àwọn ọ̀tá dí mi lọ́wọ́ wọn ò jẹ́ kó tẹ̀ mi lọ́wọ́ lẹ́yìn tí mo lọ gbàdúrà ọjọ́ méje lẹ́rìmọ̀ mo wá ṣẹ̀tún wá rí apply mo wá débẹ̀ mi ò padà mi lo ìṣẹ́jú mẹ́ta ńbẹ̀ tó ti stamp ẹ you come before you do this one ó kọ́ stamp ẹ ni ó kọ́ gba passport mi ó ní kí n má worry pé kí n lọ pick kí n wá pick fisa mi ń gbà báyìí. so let me tell you something mo fẹ́ kó dìde lórí àṣírí tọ́lọ́run tú yìí pé àdúrà ẹ ti gbà ẹ̀sán nìkan ni mo fẹ́ nípa daniel yìí kárí pé daniel bá panu mọ́ ni èsì àdúrà daniel ti kú ọlọ́run òun lẹ́gbẹ́ ni pé ọlọ́run máa ń gbọ́ àdúrà ọ̀tá ló máa ń di lọ́wọ́ báwo ni ilé ayé yẹn ti ń jáde àdúrà lèèyàn máa ń gbà àti ìtọ́ni ọlọ́run pẹ̀lú ìtọ́ni ọlọ́run bọ̀tẹ́ báwo ń sìn ẹ̀rí pé bóyá nìkan ló gbàdúrà yẹn tó fi gbà ó látàbújá direct yìí sinmi fi ń sanwó fún àwọn olùkọ́ government chairman direct gbogbo budget wey every month tọ́lẹ̀ máa fi tún ìlú ṣe nothing ṣe direct ìkan tí mo ń sọ ni pé wọn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí sanwó yẹn láti presidency mo fún ilé example ni o wọn ti ń sọ ti pẹ́ láti gbà tí democracy ti wà ṣùgbọ́n kì í débi tó yẹ kó dé gbogbo orí ayé ẹ̀ tó ń béèrè ọlọ́run ti release yẹ àwọn prayer tó gbà lọ ní ọ̀dọ̀ ọlọ́run ohun tó béèrè mọ́tò tó béèrè ọlọ́run ó ti kú ọlọ́run ọlọ́run ti release yẹ ọkọ̀ tó béèrè fisa tó béèrè ilẹ̀ tó béèrè ilé tó béèrè ọlọ́run ò dájú tó bẹ́ẹ̀ ọlọ́run kì í ṣe kà fún ìta bá ń gbàdúrà òun là ń gbàdúrà sí ta bá ń pray ọlọ́run là ń pray sí so ṣé bí mi sọ pé etí rẹ ò wúwo láti gbọ́ ọmọ rẹ ò dẹ̀ kúrú láti gbà wá wáyé tó wá ń pray tó rí ìdáhùn sí àdúrà ọlọ́run ti dáhùn àdúrà yẹn àwọn ọ̀tá ẹ̀ ló ń di lọ́wọ́ náà kí ló máa ṣe ohun méjì ni olúwa pé a máa ṣe ohun méjì ni o wà á lọ sí àárín ọjà
3: and today we'll be discussing
0: ni kó lọ jẹ́ kó jẹ́ àwọn ọjà tí kì í ṣe ọjà ńlá inú bí àwọn ọjà bí ọjà àtijọ́ àwọn ọjà tí kì í tóbi jù bẹ́ẹ̀ ni o àwọn ọjà tí kì í tóbi jù ibẹ̀ ló máa lọ ní rìsìn ibẹ̀ ló máa lọ tàbí ọjà àdúgbò ibẹ̀ ló máa lọ wà lọ rẹyìn tútù méjì ló máa lọ rà wà á wá kọ orúkọ ìyá ẹ àti orúkọ ẹ sára ìkànnbẹ orúkọ màmá ẹ̀rọ akọ tọ́mọ́ fi kọ́kọ́ oruko mami e atoruko e ko sibe wa wa ka 35 le me jesi wa okunrin e meje obirin e meje 35 109 59 we ma kan yen 35 109 59 wa ka si ara eyin yen wa wa gbadua singo oluwa ta lo igbora tin di mi lowo oluwa ta lo di ri aye mi lowo ko ye ki ri bayi eyi pastor na pray ibo na bi awon lori mi mo ta lo di won lowo e tutu adua gba e gbadua gan e pray gan e wa ma pe mi be se ma se eyin yen tori eyin keji yen e ni fowo kan yen o e ni koruko si o e yo kan e ma pe mi in fact eni awe lola any awe lola efi awe pelu e ma break ni 12 lesson e wa ma pe mi e le ka sam yen anytime si lola but awe yen 12 ni so ba se ma se ise eyin yen ma ma so fun yin ni aro la ola le ma se ma ma so fun yin sugbo ale yi e ma pe mi ke ma be lowo mi pe daddy ise yi bawo ni ka re se ti o ba da to understand be lowo mi ma shalaye fun e mommy ba lo fun we se e Thessalonians kini orikeji verse number 18 first Thessalonians ji benu yen verse chapter 12 verse 18 oyaka
1: nitori awon fe lati toyin wa ani emi Paul lekini ati lekeji satani si de wa ni ona
0: shatigba e ma dinu eyan bi Moses ni mi akalolu ni mi man kalolu o shatigba nsin a ma nfe lati toyin wa papa emi Paul sugbon satani o ma de wa lona won ti jade kuro nile o lati lo won ti kuro ni won lo but won je ki won de be gbogbo opolopo yin ko ti won se fun yin niyan olore ti gbera won je ko dodo yin awon customer ti gbera pa won bo won di won lowo awon to fe help yin ti gbo ti nbo won di won lowo to ba sise iwa ma dupe lowo Olorun emi na npe loro emi na npe ni power ago mefa lati ma nbere service ni ojo Sunday ago mefa mo ti ma ntende mo ti wa nchọ bi mo se nba nsoro ijọ ti mo wa ago mefa la ma nbere service wa ade ma npari e ni ago mewa abo si mokanla every Sunday bo ma de church wa re ki to pe number fun e anywhere so ba tin bo wo moto agbado ijaye moto agbado ijaye wo wa bo le ni ijaye bus stop awa gbo kada nbe pe oun lo church bishop adebo wale tabi church power ororo to wa ni agbado junction owo na wa plot 1 to 3 ti beda your street wa ni testimony in Jesus name mommy ki to pe number temi fun number temi fun won eh ti to ma gbe koko pe fun won na
1: ya gba ko pe 091 316 3948
0: God bless you. Amen. So ma pe number meji fun e wa ma pe si mejeji ti number ba ti wole lale yi billion after lati daji ola lo ke tu be si ma pe make sure pe number wole o pe mo fun ni instruction atawon ko ti o ba ye ki tun le shalaye fun e number meji tun ma pe si re 081 30 47 63 70 081 30 47 63 70 number le keji re 080 25 52 38 49 00 25 52 38 49 one testimony in the name of Jesus. But even not sulale by the reason of the blood of Jesus, you are covered. You are covered. By the blood of Jesus, you are covered. Your coverage is 100%. And your coverage is permanent over you, your children, and your husband, and your household, and everything that belongs to you. I cover you by the blood of Jesus, and your coverage is 100% guarantee. It is not negotiable. Apa yo ni kai. Offer to man wole loju ala loju orun ko ni bae. You receive your testimony, receive your miracle. Marie lojo Sunday ma de tu padi e lori afefe ni aro la Saturday. I love you so much. God bless you.
2: From Lagos, this is your This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

Tọ́ iṣẹ́ wòlíì gbogbo abiyamọ tó ń sunkún lórí ọmọ ẹ pàdé mi lọ́la ní CAC Faith Revival Assembly. Máa fún ẹ ní oúnjẹ tó máa fi jẹ wọn mọ́. Mo fi Olódùmarè búra fún ọ, mo fi orúkọ Jésù búra fún ọ pé gbogbo ọmọ tó o bá bí kán ti yàyàkuyà wá ṣe iṣẹ́ wòlíì lọ́la. Máa fún ẹ ọ̀la ló máa ṣe mi ò nídìí àti sọ fún ọ. Gbogbo ẹ̀tẹ́ ìgbà lọ́nà jíjìn ẹ̀yà ara Port Harcourt, ẹ̀yà ara Ìbàdàn, ẹ̀yà wà ní Ìjẹ̀bú tá ẹ̀ ní orí ọ̀fẹ́ àti wá bó bá di alẹ́ ọ̀la máa sọ ohun tẹ́ máa ṣe fún yín. Ọmọ yín máa yanjú sẹ́ẹ̀, ayé yín máa yanjú. Ẹ̀ṣẹ́ kì í dédé iṣẹ́ ẹ̀, ilẹ̀kùn kan ló ṣí òun la ìṣàyẹ́ fi wọlé sí ọ lára. Mọ́mì kì í ṣe pọ́.

0: ẹṣẹ́rú ọlọ́lá mọ́
1: o. Òkè láyé mi wá o.
2: Gbàdúrà kọ̀kọ́ Olúwa mo kọ̀ láti gbé ayé òfò. Olúwa mo kọ̀ láti gbé ayé òfò. Mi ò ní báwọn gbé ayé òfò. Ẹ̀yin agbára tẹ fẹ́ fi ayé mi
3: sòfò.
2: Ẹ máa
3: sòfò.
2: Ẹ̀yin agbára tẹ fẹ́ fi ayé mi sòfò. Ẹ máa
3: sòfò.
2: Àdúrà. Àjálẹ̀ máa gàdá bí àlàsà. Mi ò ní báwọn gbé ayé òfò. Mo kọ̀ láti gbé ayé òfò. Mo kọ̀ láti gbé ayé òfò. Gbogbo agbára tó fẹ́ kí n gbé ayé òfò. Kó máa sòfò dànù. Mi ò ní báwọn gbé ayé òfò. Mi ò ní báyìí gbé ayé òfò. Ìyàgálẹ̀ máa sún bí àlà. Mi ò ní gbé ayé òfò. Agbára tó fẹ́ ń gbé ayé òfò. Òfò ẹ máa sòfò dà. Jésù Olúwa wa ẹ gbàdúrà kejì. Gbogbo ẹni ní lọ́kàn àtẹn tó wà ní ipa rẹ̀ láti fi tí mo wá ṣe láyé sòfò. Ẹ sọ wọ́n di aláìlágbára. Olúwa gba agbára lọ́wọ́ tó fẹ́ fi ayé òkè. Ayé òkè ló dá. Ẹni tí ò ga wọn ò ní rí pọ̀ wá. Nígbà tá a wà primary school, wọ́n máa ń gbéwé kan lẹ̀. Wọ́n pè ní rẹ́gísítà. Ẹni tí ò bá wá wọ́n á ràngì iwájú
3: ọ̀pọ̀.
2: Ẹ ń bá wá wọ́n máàkì. Nínú ẹ̀mí wọ́n ràngì ẹ̀yìn kan. You exist but you are not alive. Gbogbo ẹni ní ipa láti bayé mi jẹ.
3: Don't
2: dem.

0: Olúwa, ẹ̀tọ́ ìsúná àwọn kan ń fẹ́ ìwòsàn.
1: Bible their finances need healing.
0: Iṣẹ́ àwọn kan ń fẹ́ ìwòsàn.
1: Bible their work that need healing.
0: Tó o bá lọ ka Matthew.
1: If you read that from Matthew.
0: Chapter 10.
1: Matthew Orikewa.
0: Láti verse 1.
1: From verse 1.
0: Ó rán mi.
1: He sent me.
0: Láti wá bá ọ.
1: To you.
0: Ó sì fún mi ní agbára.
1: And he gave me mandate.
0: Lórí àìsàn.
1: Ó bẹ́ẹ̀ mi sí
0: bẹ́ẹ̀. Kàbí bẹ́ẹ̀lì fún mi
1: o.
0: Ó pè mí mọ́ wọn sá. Ó fún wa ní agbára. Ẹ̀mí àìmọ́ ní àìsàn. Ó ní ká lè jáde lára rẹ̀. Ìwòsàn. Gbogbo àrùn. Ayá gada baru asada. Enene meruba. Agaba lè gada. Aya bi na nwete fún
1: mi.
0: E ma sada ya. Ogbo ẹ̀yin tẹ́ sá ìsàn. Ẹ̀dìdẹ́. Àìsàn jáde. Lára rẹ̀. Orú àìsàn. Lórúkọ
1: Jésù.
0: Kò jáde. Ayá gada basa. Àtòrí ẹ̀dí àtẹ̀lẹ̀. Gbogbo ọfà. Tó dúró síbẹ̀. Ní odidi ẹ̀mí. Tó náà fẹ́ pa ọ́. Ọfà. Tó jogún ẹ̀. Àìsàn jogún bá. Eléyìí tó kọ́. Lára ọkùnrin. Eléyìí tó kọ́. Lára obìnrin. Eléyìí tó ń ba ilé ìwé. Àìsàn tó bá fẹ́fẹ́ wọlé. Àyà yóò pa àwọn àlejò. Wọ́n fi ìbẹ̀rù jáde. Níbi kọ́lọ́ fi wọ́n. Gbogbo ẹ̀yìn àìsàn. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Ẹ jáde. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ó yẹ kọ́ ìwòsàn. Yẹ kí ọwọ́ rẹ máa rọ.
1: Ọfà.

0: Hallelujah.
1: Ẹ jẹ́ máa kíyìn àtúkù òpin ọ̀sẹ̀ tuntun mi. Ẹ kábọ̀ sórí ètò àṣeṣe. Ẹ lórí rédíò mọ́lẹ́lá sọ fún yín pé bàbá wòlíì ti wá pẹ̀lú alákòókò yìí. Ẹ wá akọ fìdílé o tàbí kẹ́ ẹ fìdílé kan ká sì máa bọ́ lọ́run bá pàdé. Mo gbà ládùúrà fún yín ẹ̀yin náà yóò bọ́ lọ́run bá pàdé lákòókò tòní. Bàbá wa ti wà kalẹ̀ Prophet Dr. MS Fabiyi Baba Possibility. Bàbá ẹ gbàdúrà fún wa.
0: Jehovah Jesu Christi, Holy Michael, Ọlọ́run tó ń dáhùn sí àdúrà, òun náà là mí, òun náà là mí. Gbọ̀pẹ́ wa bí àwọn èèyàn ti ń jáde lọ májà bọ́ lè kú lọ. Gbogbo ọjọ́ ẹ̀rin tó wà níwájú bí ayẹyẹ ìnáwó ìrìn àjò ìgbéyàwó ọjọ́ ìbí ìkómọ bàbá ẹ̀rin ni kó já sí. Májò já sí ẹkún. Gbogbo àwọn arìnrìn àjò dá wọn lóhùn. Gbogbo àwọn oníṣòwò dá wọn lóhùn. Gbogbo àwọn oníṣòwò dá wọn lóhùn. Àwọn tíṣẹ́ wọn ti kú àti iṣẹ́ àti àwọn náà Olúwa jí wọn
1: dìde.
0: Má fi bí gbárí o.
1: Má
0: fi kọgbà kan. Má dojú tí wọn. Má pa wọn tì. Má já wọn kulẹ̀. Àdúpọ̀ ti ṣe. Jésù Olúwa wa.
1: Ení ni ọjọ́ Sátidé, bàbá kí lohun tẹ́ ẹ fẹ́ fi bá wa sọ̀rọ̀ lákòókò yìí?
0: À ń sọ̀rọ̀ lórí fífún ọrúgbìn. Nínú ìwé 2 Corinthians 9:6-8.
2: Ṣùgbọ́n
0: èyí ni mo wí pé
2: ẹni tí ó bá fúrúgbìn kìhún.
0: Ẹni tó bá fúrúgbìn kìhún.
2: Kíhún ni yóò kà.
0: Kíhún ni yóò kà.
2: Ẹni tí ó bá sì fúrúgbìn.
0: Ẹni tó bá fúrúgbìn púpọ̀.
2: Púpọ̀ ni yóò kà.
0: Púpọ̀ ni yóò kà.
2: Kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ní ọkàn rẹ̀.
0: Kí olúkúlùkù ènìyàn ṣe bó ti pinnu lọ́kàn rẹ̀.
2: Kì í ṣe àfẹ́kúnṣe. Tàbí tí aláìgbọdọ̀ má ṣe. Torí Ọlọ́run fẹ́ onírúdùn ọlọ́rẹ. Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí fún
0: yín. Ìyẹn ni pé Ọlọ́run lè ṣe ká ní ànító àti àníṣẹ́kù. Ẹ jẹ́ ká wo báwo lọ́lọ́run ṣe bùkún Sọlọ́mọnì. Ẹ jẹ́ ká wo Obedodemu báwo ló ṣe dẹni ìbùkún. Ẹni tá gbá kò tí ẹ̀rì sílé rẹ̀ pé kó kú. Ìyẹn ni ká mọ̀ pé Ọlọ́run ló ni gbogbo kọ́kọ́rọ́ àṣeyọrí àti ìbùkún. So gbogbo ẹni tó bá ti wò wípé tóun ṣe lè sọ̀dọ̀ lówó irọ́ ni. Ẹ wá ń wò pé ṣẹ́ wo ló lè sọ̀dọ̀ lówó? Ó lè ṣẹ́ báńkì kó má náwó. Ó lè ṣẹ́ ní filling station kó má náwó. Ó lè wà ní ọ̀wẹ̀ kó má náwó. Ó lè wà ní ọ̀ntò good oil kó jẹ́ pé wọ́n tún máa lọ jìbìtì. Yóò bá wọn náà kò jó omi tẹ́lẹ̀ tí wọ́n ní mọ́ tí wọ́n dẹ̀ tún ní gbèsè. Mo sọ́nà tó yàn lè fi dúró lórí burúkú kò dẹ̀ sọ́nà tó yàn lè fi dúró lówó. Ṣùgbọ́n tí mo mọ̀ ní pé lẹ́yìn tó kò sí ẹ̀jẹ̀ kan. Sórí ìgbàgbọ́ nínú Kristi kì í lójú tì yàn kì í lè já ní ìpìlẹ̀. Òun ni pé ẹni tó bá ti gbìn ní tó bá gbìn ó ṣe máa ka. Yes or no, dáadáa tàbí owó ó máa ka. Ìpínlẹ̀ Ọlọ́run lè mú orí ọ̀fẹ́ dàgbà sí ohun tí wọ́n sí. Ó lè dọ̀tun tó wà. Ohun téèyàn ní èèyàn lè padà mí. Ṣèbí ẹnìkan ní tẹ́kàsì ibì kan tó wà lé mẹ́rin márùn-ún ládùúgbò yẹn. Mo ti mọ fámìlì tó yẹ pé báwo ni owó gan fẹ́lẹ̀ rẹ̀ ìyá wọ̀lẹ̀ lówó mọ́. Nígbà tí ọlá ọmọdé máa dé wọ́n ti ta lé méjì ládùúgbò yẹn lẹ́kan lókù. Ìgbà tó ọlá wọn tún dé wọ́n tún ra lé wọ́n tún wo ní àdúgbò yẹn. Wọ́n tún ra lé ní ilé ńlá wọn wo wọ́n kọ́ tiwọn síbẹ̀ tó ń wọ́n. So ọmọ tún dẹni tó kọ́ skul àwọn olówó àná wọn dolòṣì wọ́n tún dolówó padà. Ìyẹn ni pé kò sí ayé tí Ọlọ́run ò lè yí padà. Ìyẹn ni kó kọ́ bí wọ́n ṣe ń gbìn kọ́ bí wọ́n ti ń sin Ọlọ́run kọ́ bí wọ́n ti ń pe Ọlọ́run kọ́ bí wọ́n ti ń ṣe fún Ọlọ́run kọ́ bí wọ́n ti ń ṣoore. Gbogbo ẹni tí òrí oore ṣe fún yàn kò rí nǹkan kan ṣe. Ìyẹn ni ìwé Jẹ́nẹ́sì orí kẹrin ó sọ nípa Abel àti Kéènì. Abel òun mú ọrẹ tó dára wá fún Ọlọ́run. Kéènì ó mú búburú wá. Inú bí Ọlọ́run pẹ̀lú ẹbọ tí Kéènì mú wá Ọlọ́run sì kọ̀yìn sí. Inú bí Kéènì torí pé Ọlọ́run àpìṣètẹ̀ pé òun ló ṣe jù ó dẹ̀ pa Abel arákùnrin rẹ̀. Ọlọ́run dẹ̀ sọ́dà láàrin kiri. Bíbélì wá sọ nípa oníwàásù orí kọkànlá ẹsẹ̀ kìíní sí kẹfà fọ́n oúnjẹ rẹ sí ojú omi
2: títí
0: wà á fi rí. Yẹn ni pé àṣesílẹ̀ bí yóò bá yẹ sọ òun ni àdẹ ìbò á bá. Sórí gbogbo ohun tá a bá ṣe lénìí ìtàn ló máa dà lọ́la. Ó bá dá lénìí o fọ́n oúnjẹ rẹ sí ojú omi wà á dẹ̀ ká ní ọjọ́ púpọ̀. Yes.
2: nítorí ní tí ìwọ ó rí lẹ́yìn ọjọ́ púpọ̀.
0: Lẹ́yìn ẹni wa rí lẹ́yìn ọjọ́ púpọ̀.
2: Fi ìpín fún méje.
0: Ìpín fún méje.
2: Àti fún mẹ́jọ pẹ̀lú.
0: Mẹ́jọ pẹ̀lú.
2: Torí tí ìwọ kò mọ ibi tí yóò wà láàyè.
0: O ò mọ ìgbà tí o ò mọ ibi tó máa já sí.
2: Bí àwọsánmà bá kún fún òjò.
0: Bá àwọsánmà bá kún fún òjò.
2: Wọ́n á sì tú dà sí ayé.
0: Wọ́n á tún tú gbogbo òjò á tún rọ̀ sí ayé.
2: Bí igi bá
0: ṣubú sí gúúsù tàbí àríwá.
2: Níbi tí igi náà. na gbe subu si
0: nibi to subu si
2: iro ni yo si ma gbe
0: nibe lo ma jera si
2: je o gbe si afefe
0: iyan ni pe to ba tin wo po mo se lana mi rere gba mi ni se mi le do fe se kankan o da be en to n taja na gba ta ti ta lana ale ma ta lola jari mi ni wo lola wo ale wo eni le ma ya bi ti jo ye jare ojo ti ro leni o le jojo to joro lo ma taju en to ba tin case afefe pe afefe to fe le ni yoye ojo ma ro o ada mi to ninu to ba da mi nu tojo ba ro nko iyen ni olodun lo pin o le study olodun o le score olodun n to julo ni ko rere sile ko sin olodun ko pon olodun ko mo olodun ko se fe re ko ko bi won tin sori yo ka ko ninu oro re iyen lo ni waasun ori keta ese kerin si kerin la
3: kimi mo pe ohun ko mu ti olodun se yo wa
0: lai lai iyen ni pon gbogbo la koko wa fun ati egbe labe orun igba sokun wa igba erin wa igba ibukun wa igba subu wa igba dide wa igba otutu wa igba ojo wa o wa pari gbogbo e pe emi mo wi pe gbogbo ti olorun se ni kan lo duro lai lai ti a le yo ko nu e a le fi kun n to olorun se o duro lai lai eni ko le fi kun o le fi kan jori o le fi kan owo o le fi kun le gbogbo to olorun se fun o le fi kun emi mo mo se ju olorun se sise lo ni ijo to olorun ba ti yo wo kuro ti tan mo de gbadura ko ni tan fun e
4: amen
0: iwe owe ori keta ese kesan o ni fi ohun ini re bowo fun oluwa yes
2: ati lati inu
0: ati lati inu akobi bi si oko re
2: be ni aka re
0: yo aka re yo kun fun opolopo
2: ati agba re
0: yo kun fun oti won iyan ni pe ninu aini e yi to ba se ma reti ere lodo olorun agbe to gbin su ni to gbin kekere ni jo ti suba ma ta kekere na lo ma ta eni to gbin gbadu eyo kan ni jo to ba ma hu eyo pen na lo ma so o de le bo si owo iparun awon kokoro tabi eran koko je iyen dagbe agbe ba ma gbadu agbe marun merin won mo pe ti kon ba ku ikaye mo de pray for oni sasida
4: ni amen
0: iyen ni we mark 424 osuwon ti o fi won oni a fi won fun o irugbe to ba fun o lo ma ka iyen ni job 34:11 nitori esan se eniyan ni yo san fun ẹ̀sán ṣe èèyàn ni yóò san fún yóò sì mú á mú kí olúkúlùkù kó rí gẹ́gẹ́ bí ipa ọ̀nà rẹ̀ mo dẹ̀ pray fún ẹ ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀
4: amen
0: àánú àdìde
4: amen jesu
0: ó ní ṣe lásán
4: amen
0: ilẹ̀kùn àṣí
4: amen jesu
0: àṣírí ààbò
4: amen
0: ogo rẹ̀ ayọ̀
2: amen
0: ìmọ́lẹ̀ rẹ̀ àtàn
2: amen
0: ó ní dá láìní
2: amen
0: kò sí ohun tí mo sọ fún ẹ látẹ̀kan ni kọ́mọ ti ń ṣe oore oore lóore máa ń wọ́tọ̀ kó rẹ̀ ṣe fún ọlọ́run ma foju kere kekere ma foju kere nkankan lati se fun olorun ko ni da lai ni
2: amen
0: tori eni to ba gbin ni o ma nka o de ma ka ibukun o
4: amen jesus
0: rome 2:6 rome 2 rome ori keje ese kefa
2: eni ti o san fun oluku
0: eni to ma san fun olukuluku gege bi ise ta ni olorun eni to ma san niyan niyan mo fi reti eni ola sunday ni awon eka ijo wa ni ajinde ni singa ni ewupe ajinde central ni ewupe join wa nbe o de ma o ma ri jesu nu re adedun nitori pe olorun wa ni ori ijo yen ni ajinde bakan na ni goro ni atan ni ti se diroko express road ni waju goro yen gangan ka to de atan ta ba n lo lati oju ore nbi join wa go mewa ni
5: 105 FM instagram
0: ni ojo sunday a de na awon afami oroyan akoko igan la ni awon special ise ta se logbo ori ijo wa fun iti se ibukun olorun lori wa pataki jo lori kore wa ta fe se ni olujo wa ni command ko le ro e fi o de ma ro wa na lorun o baba wa pin ninu ibukun yen a de dara fun baba kan na ni korodu legbe technical ni ola sunday join wa olori buruku nde bondo lorire over 70% ti o wa si odo wa na ti ni nkan ton le toka si so ti o ba de gbagbo iwo na yi ori ogo olorun ma je wa de se lori e
4: ori
0: lo siwaju yen ni se ni bi teyan gbe ẹni tó yàn bá rìn àtòhun tó yàn gbọ àtòhun tó ń ṣe lójú ènìyàn bọ́ẹ́ pé olókogoro làwọn tó yí ẹka kò sí wọn náà máa dún olókogoro tó bá díẹ̀ àwọn tó yí ẹka jẹ́ ọkọ̀ọ̀kùn kọ́ńbọ́ọ̀dù ìwọ náà máa jọyìn wọn náà ni mo ń retí ẹ̀ ní ọ̀la jọyìn wa ní ẹgbẹ́ tẹkíníkà ní ìkòròdú ní ti ń ṣe awolowo ròdú mẹ́rin ni ẹ̀yin ará tamaga òkè ọ́tà ọ̀nà ẹ̀yin ará greek gbogbo ẹyin tẹ́ ẹ wà ní mowó kékeré mowó ńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ join wa a dẹ̀ dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀ mo retí ní ọ̀la ìṣe another day ní olú ìjọ wa ní command lẹ́yìn fẹ́ǹsì command ni o ẹ̀yin ará baruwa ẹ̀yin ará kó wọ́n jọ ẹ̀yin ará ẹgbẹ́dá ẹ̀yin ará ètí ń ṣe ìpájà àti ayọ̀bọ olúwa ga májí àgbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àpárá dìjà láfẹ́ wá ìtẹ̀lẹ̀
4: ẹjọ́ ìwà agbẹ̀yìn ara ọ̀ta gbogbo ẹyin tẹ̀wà ní kọ́là tábílì roko àti àgbàdo crossing gbogbo ẹyin tẹ̀wà ní ọkọ̀ ọba ẹyin tí ẹ wà ní orí agége pensnima gbogbo ẹyin tí ẹ wà ní mùwé ìbàfò ẹjọ́ ìwà kò síbi tó jù láti gbàdúrà dé ìkẹjà dé oṣù òdìdé máfolúkù kò síbi tó jù láti pe ọlọ́run ẹjọ́ ìwà special day ní ọ̀la ó dẹ̀ máa yàtọ̀ ẹ̀rí ọlọ́run tí ó ti wà ló wà dẹ̀dẹ̀dẹ̀ lọ́nà tó ti súnmọ́ lé ẹjẹ́ kájọ ṣe yóò dára fún 27 ní program kórè wa ti bẹ̀rẹ̀ ní ọgbà wa láti máa ṣiṣẹ́ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta monday tuesday wednesday 27 28 29 tó bá di on the 27 yẹn ìṣòro àwọn oníbodè ní àṣálẹ́ on the 28 yẹn a wà ní ti ṣe ìṣòro àwọn ọ̀dọ́ nínú ìjọ wa gangan ní ọjọ́ yẹn ó dẹ̀ máa wà powerful bákan náà ni ọjọ́ wednesday 7 hours wà a dẹ̀ ní ìsọjí ní ìrọ̀lẹ́ bákan náà thursday on the 30 yẹn gangan ni ọjọ́ àwọn wòlíì láti àárọ̀ 24 hours láti àárọ̀ di àárọ̀ ọjọ́ kejì àárọ̀ yẹn la máa ṣọ́nà lọ́nìí 30 yẹn a máa ṣọ́nà pẹ̀lú gbogbo àwọn tó bá ṣọ́nà fún lọ́fẹ̀ẹ́ ní gbogbo materials tá a máa lò fún wọn saturday ni ọjọ́ àyẹ̀wò àti oògùn ọ̀fẹ́ yóò dára fún yín.
1: Bàbá fún àwọn tó ń wò wá nílé àbí tó ń gbọ́ wa tán wá wò láti dá sí tọlọ́run láti ran ọ̀pàdé yìí lọ́wọ́ àbí tó fẹ́ bá bàbá wòlíì sọ̀rọ̀ ẹ̀rọ ò lọ́n lè pè sí.
4: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
1: voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fáwọn tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
4: Ẹ̀rọ kejì òun ni 080 80 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta 070 70 69 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ á dẹ̀ la ilẹ̀kùn àṣí. Òun ni Ecobank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 43 báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account ó máa gbé orúkọ church jáde tálákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji eléyìí Fidelity Bank ni ó máa gbé Celestial Church of Christ Oyiki Imole Ayo Parish òun ni 411 411 01 01 89 89 25 25 2 2 kò sí ohun tó ṣe tó gbé o nítorí jo 41 11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà nígbà tí psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dámà jẹmu nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba ọpẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo ìyẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ fi ràn pàdé lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀ kò sí ohun tó kéré jù ní èní yìí gangan kí asáré in tó bá níbẹ̀ yẹn fi support program kó kéré jù o ò lè ṣe kó má rí àmì o ò lè ṣe kó má rí ìyànà owó náà fi kó wọn fi tap anointing kó fi bèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run wà á dẹ̀ rí ojú eré
1: wà á
4: dẹ̀ rí àánú gbogbo ohun tó ti gbìn ló máa wù ó.
1: ọgbọ̀n
6: ọdún yìí kọ́ rèé àgbà tí sí sí sí òkìkí ìmọ̀lẹ̀ ayọ̀ ọlọ́run tó fẹ́ wò ní ms fàbí yóò sílẹ̀ fún ìbùkún fún gbogbo ènìyàn.
7: harvest of multiple blessings la kò rí ìkórí àgbà tí sí sí sí òkìkí ìmọ̀lẹ̀ ayọ̀ cathedral credit
8: From Lagos, this is
9: Jordan 105.5 FM.
10: This is Jordan 105.5.
11: Station with a voice for

0: fun Olorun loki orun.
1: Hallelujah.
0: Mo wi le kan si po go ni fele du mare.
1: Hallelujah.
0: Gbo mi o orisun ayo re pada.
1: Amen.
0: Orisun ayo re o pada.
1: Amen.
0: Iwo sha ma sha mi bi to ba wa mo ni Oluwa o de sinu aye re.
1: Amen.
0: Anu Oluwa ti mu ni tayo peju awon egbe re lo o de sinu aye re.
1: Amen.
0: O di ase gba iranlowo.
1: Amen.
0: Iri owuro, iri ale, iri oso ta mu gbagbe iya ojo pipe loruko Jesu o de sinu aye re.
1: Amen.
0: Gba oju rere Olorun.
1: Amen.
0: Gba oju rere Olorun.
1: Amen.
0: Mo gbadua pe nibi kibi to tin gbo mi pe ayo re di pupo.
1: Amen.
0: Isegun re di pupo.
1: Amen.
0: Latinu Ola wonu Ola lo.
1: Amen.
0: Bo se sami e, bo se sami e gba iranlowo.
1: Amen.
0: Bo se sami e gba oju rere Olorun.
1: Amen.
0: Gba mi o, ise ase pari ti otaru boya won ti se ni Olori. Oya ko ma baje.
1: Amen.
0: Oya ko ma baje.
1: Amen.
0: Oruko mi ni Woli Olaribodu Bankole Arole Obadare. Gba mi ori ni ojo idide re.
1: Amen.
0: Ori ni ojo isodila, ori ni ojo isfayegba. Ori ni Oluwa pin lati fayegba o to ba se ami meje lo de da fun.
1: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
0: Latinu ijo Christ World Gospel Ministry ni Bakare Street ni Petrocam bus stop or Genesis bus stop along the Gondo road is Jerry Idimu ni Egbeda mo ni iroyin ayo fun o tori wi pe a gbe ori re soke lekan si.
1: Amen.
0: Mo ni a gbe ori re soke lekan si.
1: Amen.
0: A ni a gbe ori re soke lekan
1: si. Amen.
0: Ẹgbẹ́ ìyàn ọmọ lọ́wọ́ níbi kíbi tó ti ń gbọ́ mi ìwé Job 23. Job 22 verse 23. Ó ní bí ìwọ bá padà sí ọ̀dọ̀ Olúwa Ọlọ́run rẹ yóò gbin ọ̀rọ̀ gbọ́ mi. Ó lè máa rò wípé bàbá ìṣubú pọ̀ nígboro gbèsè pọ̀ ṣùgbọ́n Olúwa ní kí n sọ fún ọ pé àsìkò ìdíde rẹ ti tó báyìí. Àsìkò sọdílá rẹ ti tó báyìí.
1: Amen.
0: Wọ́n ní kí n sọ fún wípé àsìkò gbórísókè ti tó báyìí.
1: Amen.
0: Wọ́n bí ọ̀tá kò sẹ́ni tó wà lókè tí ọ̀tá ò fẹ́ jábọ́. Kò sẹ́ni tó ń ṣe dáadáa tí ọ̀tá ò fẹ́ kọlù. Kò sí ẹni tó ní ìran rere tí ọ̀tá ò fẹ́ kíwọ́ bọ̀. Kò sẹ́ni tó níbi tó ń lọ tí ọ̀tá ò fẹ́ da ọ̀nà rẹ̀ rú. Ṣùgbọ́n nǹkan tó fi ọkàn mi balẹ̀ ni pé bí èèyàn bá lè so ara rẹ̀ mọ́ Ọlọ́run. Bíbélì sọ wípé ohun rere yóò wà orí ìyẹn nínú verse 22 yẹn. Ó ní tí ìwọ bá fara súnmọ́ Olúwa ó ní rere á wà orí. Ó ní tí ìwọ bá sì padà sí ọ̀dọ̀ Ọlọ́run yóò gbé ọ̀rọ̀. So mo lè sọ pẹ̀lú ayọ̀ pé ọ̀pọ̀ ìjì tó ń jà yìí torí pé ó yẹra rẹ kúrò lọ́dọ̀ Ọlọ́run ni. Ọ̀pọ̀ ogun tó ń jà yìí torí wípé ó fara rẹ súnmọ́yìn kúrò nínú orí ọ̀fẹ́ ni. Ọ̀pọ̀ ìjì tó ń jà yìí torí pé ó rò bóyá ò nídìí Ọlọ́run ni. Ìwé Jọ́hánù chapter 15 ó ní yíyára rẹ sọ́tọ̀ kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run ìwọ kò lè ṣe ohunkóhun. Mo gbàdúrà pé ẹ̀mí burúkú tó mú kó máa sá fọ́lọ́run ẹ̀mí burúkú tó yẹ kó sọ Ọlọ́run di ọ̀tá rẹ ẹ̀mí yẹn jóná nísinsìnyí.
1: Amen.
0: Ẹgbẹ́ gbogbo ọmọ Ọlọ́run tó gbọ́ mi lónìí bí èèyàn bá fẹ́ kiri àjò wọn yá Ọlọ́run ló máa need.
1: Yes, sir.
0: Bí èèyàn bá ṣubú Ọlọ́run ló máa need.
1: Yes, sir.
0: Wo bí èèyàn ní sọ pé torí pé òun fi mọ́tò l'accident tó mọ́ máa gbé lọ sí hospital mọ́tò tó rò bóyá òun fẹ́ lò yẹn náà ló máa fi gbé ọ lọ. Ọlọ́run lánàá Ọlọ́run lónìí Ọlọ́run lọ́la gbogbo àwọn tó fara mọ́ súnmọ́ Ọlọ́run ló gbẹ́dùn Ọlọ́run lọ́wọ́ ayé àwọn bàbá bàbá bàbá nínú Olúwa bí Olúwa ti tú ayé wọn ṣe mo gbàdúrà pé yóò dáa fún ọ.
1: Amen.
0: Ọkùnrin kan wá rí mi ní ọ̀sán yìí bí mo ṣe ń wọnú ọgbà church ó wá bá mi. Ó ní ẹjọ́ ẹ ṣàánú mi sà òun ti fẹ́ kú mọ́ ní kí ló fẹ́ pa ẹ́. Ó ní bàbá òun jọ ìsíkírì court

0: nínú àròlé ọba dáre. 3 night of restoration. Oru mẹ́ta ìbò bọ̀ sípò. Látọjọ́ Wednesday 29 to Friday 31st July 2026. Oríire gbogbo tó ti pàdánù. Àwọn ẹ̀tọ́ tó tọ́ sí ọtí òkùnkùn ti jà ọlọ́lẹ̀. Ẹ̀mí àwọn wòlíì fẹ́ ṣàwárí ẹ̀dá padà fún ọ. Nípasẹ̀ pẹ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run aláàyè.
1: Today, great music and fantastic.
0: Àwọn olórin àmì kíngà jídára. Akọrin Jésù. Pẹ̀lú Mínísítírì Bọ́lá Gẹ́mi. Àròlé ọba dáre Prọfẹ̀ Bankole Ọlárẹ̀wájú yóò máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù iṣẹ́ agbára yóò máa ṣe. Aago mẹ́wàá alẹ́ nínú àdúrà máa jò. Lọ́jọ́ Wednesday 29, Thursday 30, àti Friday 31st July 2026. Bẹ́ẹ̀ni wòlíì máa pé òróró ojú rere fún yẹn 2000 lọ́fẹ̀ẹ́. Ó yá nínú ìjọ Christ World Gospel Mission. Tó wà ní nọmba 8th Bakare Street, Behind Petrol and Filling Station. Iṣẹ́ rí gan dọ̀rọ̀. Nílùú Èkó, ohun gbogbo tó ti pàdánù. Jésù Olúwa ṣe tó fẹ́ dá padà fún ọlọ́pọ̀lọpọ̀.
2: Ẹ gbọ́ ìkéde pàtàkì yẹn. Ìpàdé ọlọ́dún mẹ́ta 10/29/30/31 tó máa ṣẹlẹ̀ ní chọ́ọ̀chì wa níbi ní Bakare Street. Ìṣòro ni o, ó máa lágbàgbọ́ gbé ẹ̀yà bíyamọ pátá. Tẹ bímọ, tẹ fẹ́ kí àwọn ọmọ yín gòkè, tẹ fẹ́ kí àwọn ọmọ yín jábọ́. Gbogbo ẹ̀yà bíyamọ tó jẹ́ wípé ẹ ti jìyà lórí ọmọ, ẹ ti jèrè ọmọ, ẹ̀yin ìyá tí àwọn ọmọ yín ti dàgbà tó yẹ kó máa fún yín lówó tó jẹ́ pé dìsí ẹ̀yin lè ṣe fún ọ lówó. Ìpàdé alágbára yìí ni Olúwa náà máa lọ níbi kíbi tó bá wà fún ọjọ́ mẹ́ta. Olúwa wípé kí fún gbogbo èèyàn àtọmọdé àtàgbà ní òróró mi ò gbọdọ̀ ta kí fún wọn. Ọlọ́gbọ̀n fẹ́ gbé ayé àwọn èèyàn dìde ní ọjọ́ mẹ́ta yìí. The last day oṣù July 31st/August 1st àwọn ogun kan wà tó gbọdọ̀ báyìí crossover. Àwọn ìjìká wà tó gbọdọ̀ báyìí crossover. Àwọn ìdààmú kan wà tó gbọdọ̀ báyìí crossover. Kọ déètì yẹn sílẹ̀. Òru ni tó ó ṣáàdì lọbi iṣẹ́ lóru. O lè lọ́fíìsì lóru o. Wo aago mẹ́wàá ló máa bẹ̀rẹ̀ fún ọjọ́ mẹ́ta. Mo gbàdúrà fún ọ pé oríire ò ní gbà bọ̀dẹ̀. Bàbá báwo la ṣe máa débẹ̀? Jẹ́ kí ọ pe àwọn nọ́mbà yìí fún ọ ká tó bẹ̀rẹ̀ sí gbàdúrà. Jọ pé fún ọ máa gbọ́ máa kọ wọ́n sílẹ̀ torí Ọlọ́run ti dé láti yí ayé rẹ̀ padà. Orí bíbẹ́ kọ́ lo oògùn orí sí fọ́ o. Àdúrà la ó gbà tóògùn yóò fi ṣe. Ẹ pe àwọn nọ́mbà yẹn fún ọ.
1: 0918-5899-4696 0918-5899-4696 or 0813238-9415 0813238-9415.
2: Ẹ gbọ́ gbogbo ẹ̀yẹ ọmọ Ọlọ́run ní Bakare Street. Bakare Street tó bá ti ń bọ̀ tó bá ti dé ìdímù ìṣẹ́rí roundabout first ọ̀nà Igando. Wàá rí nǹkan tó pè ní Genesis bus stop opposite ẹ̀. Wàá rí Pretoria filling station. Bí ọ̀kadà láti ẹ̀gbẹ́ ibẹ̀ sọ pé òun lọ Bakare Street ní chọ́ọ̀chì wòlíì Bankole. Wọ́n á gbé ọ débẹ̀ tó bá ń bọ̀ láti ìyànà pájà dúró ní okùn ọlá láti okùn ọlá. Olùfẹ́ bí ọ̀kadà sọ pé òun lọ Bakare Street tó bá ń bọ̀ láti Gando dúró ní Genesis bus stop cross other side níbi tí Petrochem wà yẹn gbé ọ̀kadà láti bẹ̀ sọ pé òun lọ Bakare Street tó bá ń bọ̀ láti Sango dúró ní Abẹ̀sán gate gbé ọ̀kadà sọ pé òun lọ Bakare Street. Wọ́n á gbé ọ débẹ̀. Ìsọjí àti ìṣòro ọjọ́ mẹ́ta ní aago mẹ́wàá láti fún ọjọ́ mẹ́ta fún ọjọ́ mẹ́ta oṣù ọjọ́ mẹ́ta tó parí oṣù yìí ni ọ̀gá àwọn ogun kan wà tó gbọdọ̀ bá cross over. Má gbàgbé o, January ti lọ, February ti lọ, March ti lọ, April ti lọ, June ti lọ, òtún July ti fẹ́ lọ sìn. Kò yẹ lẹ́yìn July yìí ó ku oṣù márùn-ún tọ́dún yà parí. Jẹ́ àjọ gbàdúrà. Olúwa wípé ní ìwọ òróró ìfún gbogbo èèyàn. Ó ń gbọ́ mi báyìí. Ó ní ò kí n ṣe kristẹn, ó kì ń lọ chọ́ọ̀chì. Eléyìí kọjá ọ̀rọ̀ pé kristẹn mi ò lọ chọ́ọ̀chì. Ó gbọ́dọ̀ wá ni. Olúwa ló ní kí n pín òróró ìfún ọ. Ẹni tó bá gbọ́ ìwọ tó ń gbọ́ mi báyìí, ajẹ́pọ̀ túmọ̀ sí pé ó wà lára àwọn tá a rán mi sí. Mo gbàdúrà pé lórúkọ Jésù ò ní ṣe lásán. Ẹ pe ara yín jókòó, ẹ jẹ́ jọ gbàdúrà pé àwọn ẹbí ẹ ní kò tún nínú dùn wọn síbi tí mo ti ń sọ̀rọ̀ yìí. Jẹ́ jọ gbàdúrà ṣùgbọ́n ká tó wọnú àdúrà. Ẹ jọ tún pe nọ́mbà yẹn gẹ́. Bàbá báwo la ṣe máa débẹ̀? Bàbá ẹ súre fún wa, ẹ pe àwọn nọ́mbà yẹn.
1: 0918 091-58-99-4696 091-58-99-4696 or 081-32-38-9415 081-32-38-9415
2: Owa bani logo je so be.
1: Owa bani logo je.
2: Ninu aye mi.
1: Ninu aye mi.
2: Owa bani logo je.
1: Owa bani logo je.
2: Ninu aye mi.
1: Ninu aye mi.
2: Magbina.
1: Magbina.
2: Magbina.
1: Magbina.
2: Owa bani logo je.
1: Owa bani logo je.
2: Oya.
1: Magbina.
2: Magbina. Adua.
1: Magbina. Magbina.
2: Magbina.
1: Magbina.
2: Magbina.
1: Magbina. Magbina. Magbina. Magbina.
2: Magbina.
1: Magbina.
2: Magbina.
1: Magbina.
2: Magbina.
1: Magbina.
2: Magbina.
1: Magbina.
2: Magbina.
1: Magbina.
2: Magbina.
1: Magbina. Magbina. Magbina.
2: Magbina. Magbina. Olua wa
1: amen
2: e so fo Olua e pe ati egun ile wa laye mi
3: e pe ati egun ile wa laye mi
2: jade
1: jade
2: ani
1: e pe
2: egun ile wa ninu aye mi
1: ninu aye mi
2: jade
1: jade
2: adua
1: o ba des amen mo e pe ati egun ile wa
2: laye mi e
1: ma
2: jade
1: jade
2: jade
1: jade
2: e pe ati egun ile wa
1: laye mi
2: jade Yes, Olua wa.
1: Amen.
2: I saw for Olua pe emi sise sise.
1: Emi sise sise.
2: Ninu aye mi.
1: Ninu aye.
2: Don ba ise mi je.
1: Don ba ise mi je.
2: Don ba Ola mi je.
1: Don ba Ola mi je.
2: Don ba na mi je.
1: Don ba na mi.
2: For jade. Baba, bawo la se ma debe ati wipe e wa se sinoye mi e pe amo number yen sikiri gbadura fun
3: 0915899 4696 0915899 4696 or 08132389415
2: 08132389415
3: mo pa la sesu no aye de
2: pe ipe bi o dide amen agbara ti fo agba to no ma fa ye
3: ha amen
2: ani so bi bo ni debi to nlo yo subu
3: amen
2: ani no wa bi si otomo tomo owo ya geda
3: amen
2: ani sare ni olori koni dola
3: amen
2: koni dola
3: amen
2: koni dola
3: amen
2: koni dola
3: amen
2: loruko Jesu agbe ori re soke
3: amen
2: loruko Jesu agbe ori re soke
3: amen
2: ni oruko Jesu agbe ori re soke
3: amen
2: ni oruko Jesu agbe ori re soke
3: amen
2: ni oruko Jesu agbe ori re soke
3: amen
2: owo aye jona
3: amen
2: owo aye jona
3: amen
2: owo emere jona
3: amen
2: owo ogun jona
3: amen
2: gba iran lowo
3: amen
2: gba iran lowo
3: amen
2: ibi kibi to tin gba mi loni gba iran lowo
3: amen
2: bi awon number ye pe titi ma fi gbe tori ola yi pade mi 830 anointing service ye ori owo ese 830 to 9 ni kin South Africa time o e gbo gbogbo eyan omo Olorun mo so temi orun mi mo agbe mi dide ni ni osiko yi fun idide awon eyan ti won ro boyo ti tan fun won agbe mi dide ni lasiko yi fun awon to ti so ireti danu agbe mi dide bi woli ni ni osiko yi fun yin te ni ireti mo ta ba de jojo foju kon la wa ni ola ni 830 Oluwa ni anoint ori won ese won atowo won number 2 mo fe ko focus awon program ti mo so yi o 29 30 31 ninu osu July ojo meta to gbe yin osu Oluwa ni ki fun inu ororo ofe atomode o atagba o Oluwa oni ta o won ni fun yin ni gbogbo omo Olorun to gbo mi nibi kibi to ti gbo mi prepare family e prepare bi e gba ye nibi se Wednesday Thursday and Friday mo gbadura fun pe orire oni gba bode
3: amen
2: mo gbadura fun pe orire oni buru
3: amen
2: mo gbadura fun pe ota oni dina re
3: amen
2: aro online ni o to go baba woli bawo la se ma debe pe awon number yi pe awon number yi e tu tu pe kon mo gbe dada
3: 0915899 4696 0915899 4696 or 08132389415
2: mo sure fun loruko Jesu ba se gbadura ogun aye ese
3: amen
2: e ja gbadura merin si ka to ma lo soke baba
3: baba
2: lo woli fun mi
3: lo woli fun mi
2: gbemi jade
3: gbemi jade
2: gbemi jade
3: gbemi jade
2: adua
3: ogun aye
2: baba
3: lo baba
2: woli fun mi
3: lo woli ba ko lo fun mi
2: gbemi
3: jade togo togo
2: na na gbemi jade
3: lo gbemi jade
2: gbemi jade
3: baba
2: lo woli fun mi
3: lo woli ba ko lo fun mi
2: gbemi jade
3: gbemi jade
2: ninu
3: awon ti wa
2: Oluwa wa
3: amen
2: e ja so fun Oluwa Oluwa koju anu simi
3: koju anu simi
2: koju simi se lore
3: koju simi
2: e lanu e gbadua
3: oko Jesus amen mo
2: koju anu
3: simi e koju anu simi e koju anu simi e simi lore
2: e simi
3: lore
2: e koju anu
3: simi
2: Jesus Oluwa wa
3: amen
2: ogunle wa lara mi
3: ogunle wa lara mi
2: mo ka si aye mi jona
3: si aye mi jona
2: jade
3: Oh,
2: yes, Oluwa. Olúwa. Ẹ sọ pé àsàsí àti èpè.
1: Àsàsí àti èpè.
2: Tó ń fi ọjọ́ gbogbo dànù mi rú.
1: Ó fi ọjọ́ gbogbo dànù mi rú.
2: Ó yá máa fò jáde.
1: Ó yá máa fò jáde.
2: Wọ́n máa sọ pé jáde.
1: Jáde.
2: Wọ́n máa sọ pé jáde.
1: Jáde.
2: Oyo oyo oyo oyo.
1: Jáde. 0915899 4696 or 08132389415 08132389415.
2: Iṣẹ́ ẹlẹ́yẹ àtòkùnkùn ayé lórí rẹ̀ ó bàjẹ́.
1: Ámì.
2: Lọ wọnú ìṣẹ́gun lọ.
1: Ámì.
2: Gbogbo ìdíwọ́ tó ní jẹ́ kó wá gbẹ̀rẹ̀ rẹ nínú ìsìnlá ọ̀run dáná sún.
1: Ámì.
2: Yóò dẹ̀ dáa fún ọ.
1: Ámì.
2: God bless you. Bye bye. Wọ́n mi.

nínú ayé ọmọkùnrin ní kẹtẹ tí arọ jáde kí ló ṣe orin ó sáré ó fò ó wọ tẹmpìlì ìwọ náà lè dìde tí ẹmí lẹlẹ bá jáde ó tí ayé fi dípò gọ jáde. Bob, man, you know, let's go.